Ti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀. Ó fi di rẹ̀ sọlẹ̀ sórí òkú, ó sì pe kalẹ̀ lórí ìṣòro. Tàbí òkú ni ó kí olúwa lọ, tàbí tàbí òtún sí níbí mọ́ rẹ̀. Ẹni tó ní ọwọ́ ni máa ti àyà funfun, ẹni tí kò gbé ọkọ rẹ̀ sókè di asán tí kò sì kúra ẹ̀ tì. Kò ní yọ̀ rí ìbùkún gbà. Ayá, èyí ni ìrántí ìjà fẹ́rí rẹ, ìrántí ìjà fẹ́rí rẹ, ọlọ́run já kọ́. Ẹgbẹ́ oríyín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà kí agbéyín sókè, ẹ̀yin lè kọ

0: This is Jordan 105.5.
1: Station with a voice for entrepreneurs.
2: Lónìí ọjọ́ Tuesday ni fún wọ́rà láfíà inú ilé yìí o. Ó bá mi funfun bálọ́, ó bá lọ́wọ́ bá mi funfun bàlàbàlà wúdẹ́ o. Àwọn abiyamọ tọrọ pé kò lè jẹ́ èèyàn padà jẹ́ èèyàn adúpẹ́ o. Lọ́jọ́ tí àwọn ayé gbé àkàbà wọn kúrò, áńgẹ́lì Olúwa ló padà gbé àwọn abiyamọ àgbáyé fọ. Ọ̀rọ̀ owó wá di wípé òun ni òun kọ́. Gbogbo ilé pariwo go go go go go go go go go go. Pọ̀sọ̀ fọ́kẹ́yẹ̀ mọ́ rẹ̀ bàbá lábìyàmọ́ yín gorí afẹ́fẹ́ o. Ayò ní fọ kàkà kí ẹkún níwájú ilé rẹ̀ torí ọmọ. Bàbá màmá ẹ̀ torí afẹ́fẹ́ tààrọ̀ yìí ó yàtọ̀ pátápátá. Nítorí láti ìgbà tí mo ti jí, ni wọ́n ti ní àwọn ìpele àwọn èèyàn kan yóò gbọ́ mi lẹ́nìí. Wọ́n dẹ̀ ní dandan ni mo gbọ́dọ̀ jíjẹ́ nítorí ohun Olúwa tí wọ́n ń dúró dè nìyẹn. Wọ́n ní àwọn ènìyàn ti tú máa gbọ́ mi lẹ́nìí. Wọ́n ní wọ́n ní ọmọ ọdún mẹ́wàá tí ò lè sọ̀rọ̀ tí ò lè rìn. Wọ́n ní wọ́n dẹ̀ ti ń bá ìṣòro yìí pò láti ìgbà tí wọ́n ti bí ọmọ náà. Wọ́n lẹ́nìkan máa gbọ́ mi lẹ́nìí lórí afẹ́fẹ́. Wọ́n ní ìgbéyàwó rẹ̀ ti ń mì, ó ti fẹ́ dàrú. Wọ́n ní bí mo jẹ́ ń sọ̀rọ̀ yìí, ọkọ rẹ̀ ti fẹ́ lè jáde pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Mò ń bọ̀ o, màá gbàdúrà fún ọmọ ń bọ̀. Wọ́n ní èyí kan máa gbọ́ mi lẹ́nìí. Wọ́n ní inú ìgbéyàwó tó wà yìí gan, wọ́n ní ọkọ rẹ̀ ò lọ tọrọ rẹ̀ lọ́wọ́ bàbá àti ìyá rẹ̀ nílé. Ó ti wọ́n ń ṣàkíyèsí pé bí ìwọ ṣe wọlé ọkọ náà fẹ́ kí ọmọ rẹ̀ náà kó wọlé ọkọ. Ó ti ń ṣàkíyèsí wípé ọmọ rẹ̀ náà fẹ́ gbóyún láì ṣe ìgbéyàwó. Mò ń bọ̀ o, àdúrà wà wọ́n rán mi sí ọ. Ẹ̀yin abiyamọ kan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, ó ní ọmọbìnrin sílẹ̀ tó ti ń wọ 40 years. Síbẹ̀síbẹ̀ kò rẹ́ni pé débi tí ó lọ́kọ̀. Àwọn tó bá gbé wọ́n máa ń padà gbẹ jù lẹ̀ ni. Débi wípé wọ́n ti fi ń sọ̀rọ̀ sí wípé kò lórí ọkọ. Àdúrà wà wọ́n rán mi sí ọ. Náà farabalẹ̀ kọ́ gbọ́ mi, òun gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti gbọ́ ọmọ méjì lọ́wọ́ rẹ lẹ́nu ìgbà tó délé ayé. Ó dẹ̀ ti pinnu wípé kò gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀ lọ. Nítorí náà jìjì kì í jóni lẹ́ẹ̀mejì. Wọ́n rán mi sí ọ lẹ́nu mo dẹ̀ máa jíṣẹ́. Ó nábi ọmọ kan máa gbọ́ mi lẹ́nìí. Wọ́n ní ọmọ bíbí rẹ̀ sì ná nínú ọdún yìí. Nítorí àwọn ìmúkúmu tó mú kiri. Náà wọ́n ní olíbìsí kan gbọ́ mi farabalẹ̀. Wọ́n ní ojú ti bàjẹ́ mọ́ lára ní ìgbà mẹ́rin. Fọkàn balẹ̀ nítorí tí aláṣẹ wà lórí rédíò lónìí. Wọ́n ní baálé ẹlẹ́kàn máa gbọ́ mi. Wọ́n ní lọ́dún yìí ó ti ń lọ 25 years ó ti ń gbélé Emirates. Wọ́n ní màmá kan máa gbọ́ mi. Wọ́n ní ọ̀sẹ̀ kan lè kọjá kó má náwó lórí ẹ̀sùn. Wọ́n ló ń gbé nínú ẹ̀rọ àti ìpòrúru ọkàn. Wọ́n ló ti rò wípé ṣé ẹ̀sìn yóò ní padà gba dúkìá lọ́wọ́ òun. Ṣé wípé kì í ṣe ẹ̀sìn yìí ló máa padà gba ẹ̀mí òun. Wọ́n ìròyìn rere ti Jésù ni mo gbé tọ̀ wá lẹ́ni o. Ẹnìkan gbé mi wọ́n máa ń nà lọ́jọ́ àlá lọ́jọ́júmọ́. Ẹnìkan gbé mi bó ti wù kó ṣe dáadáa tó àwọn ayé máa ń sá fún ni. Bàbá kan gbé mi àkọ́bí rẹ ti wà ní ọgbà ẹ̀wọ̀n báyìí ó ti tọ́dún márùn-ún. Ẹnìkan gbé mi wọ́n ní wọ́n ta ẹlọ́fà láìpẹ́ yìí. Ẹnìkan gbé mi ó ti kọ́ ilé kan fún ọdún méje báyìí. Wọ́n lẹ́nìkan gbé mi wípé inú gbèsè tó ń wọ̀ yìí jẹ́ kì í ṣe pé àwọn ẹran ló máa padà máa bá ń san. Ó ní kì í sọ fún ẹ wípé kò farabalẹ̀. Wípé pẹlẹ tó dé yìí, àánú nìkan lọ̀rọ̀ rẹ kú o. Ìdí tí màá fi sọ fún evangelist wípé kó kẹ́kù Jeremiah chapter 3 verse 22.
3: Àánú Olúwa ni.
2: Oh yes.
3: Bí àwa kò parun tán.
2: Oh yes sir.
3: Nítorí ìrònú àánú Ọlọ́run kò ní òpin.
2: Kò ní òpin o.
3: Ọtún ọ̀tún ní lójoojúmọ́.
2: Tí Bíbélì bá lè fìdí rẹ̀ múlẹ̀ wípé àánú Olúwa ò ní òpin. Wípé ọ̀tún ọ̀tún ni àánú Olúwa láràárọ̀. Ìyẹn túbọ̀ sí wípé bó ṣe jí láàárọ̀ yìí. Àánú Ọlọ́run ti di ọ̀tún nínú ayé rẹ láti fi ṣe ohun ọ̀tún. Òpó ọ̀rọ̀ Ọlọ́run yìí ni mo wá dìràn mọ́ lẹ́nìí. Wípé gbogbo nǹkan tó ń là kọjá tó ti dàbí ogun. Wípé Jésù Kristì yóò ṣẹ́gun rẹ̀. Wípé kó tó bẹ̀ẹ̀ sí di àlébù ọ̀rọ̀ Ọlọ́run yóò wẹ̀ mọ́. Wípé kó tó di ẹ̀gà tàbùkù Ọlọ́run yóò wẹ̀ mọ́. Wípé kó tó mú orúkọ jáde fún ọ nínú ogun tó ń là kọjá. Ọ̀rọ̀ Ọlọ́run yóò dá sí. Kó tó di pé aráyé yóò bèrè pé Ọlọ́run rẹ̀ dà, ọ̀rọ̀ Ọlọ́run yóò yanjú ẹ̀. Kó tó di pé aráyé yóò pè ọ ní aládùúgbò lásán, ọ̀rọ̀ Ọlọ́run máa yanjú ẹ̀. Ìgbéyàwó rẹ yẹn, ọ̀rọ̀ Ọlọ́run túṣe. Ẹ̀sìn tó ń là kọjá yẹn, ọ̀rọ̀ Ọlọ́run túṣe. Ìlàkọjá tó rí lórí ọmọ yẹn, ọ̀rọ̀ Ọlọ́run túṣe. Sọ́rí gbogbo àwọn ìlàkọjá tí mo kà kalẹ̀ yìí. Gbogbo ẹ̀ ní Jésù fẹ́ bójú tó lẹ́yọ kọ̀ọ̀kan ní kọ́lá láàárọ̀ yìí. Gbogbo ìlàkọjá tí mo là kalẹ̀ yìí tá a bá ní káwọ̀ dáadáa ó ti fẹ́ máa bí ìkorò. Ìdí tá a fi ní kí gbogbo èèyàn mú oyin wá sí kọ́lá láàárọ̀ yìí. Màmá nǹkan tó ń là kọjá kò gbà kó jòkó sílẹ̀ láàárọ̀ yìí. Ibikíbi tó bá wà máa bọ̀ nílé àdúrà jájọ gbàdúrà. Ìwọ̀nba ènìyàn tó jí lè rí pẹ̀lú àdúgbò tètè bá mi pè wọ́n. wi pe olorun ti ranje si awon omo re o wi pe anu fe yanju isoro yen wi pe anu fe da si oro wa wi pe anu fe mu ogbo ni oko gbese agbado ki yo ko gbagbe ru kan olorun ni gbagbe re tomo tomo yeye na di ayeye yeye re ma di ayeye I never do do mu di ta ni re di ta leni o aye o le da joseph duro aye o ni da omo re duro olorun to je ki jacob ri je bi loju ale o ni ri je bi tomo tomo eni ti o le gbadura to oko ni pada yeye re o da won ni bere pe olorun re da hey asiko igbadun omo re ile oni mi o oni je oje eyan wo ni le omo re kokoro ko ni jegba omo re o olore ma da omo wa pe ri na wa yo lori omo re wa bo yaya je won omo o on to ma dun olori omo ko ni sele an ba mi o pa bi da so bi dire yo re bi da ru ko lori awon omo re izika etan era ko to ra koro ko ni ra koro wonu yara re o alale bi to ko le si ko ni bo oja oluran lowo ni ebe ni meleki jafu jeremaya o ya lo pade oluran lowo ti eloni o ote to wa laarin judas ati awon alufa re lo pada tu won ka awon ota re orun ma tu won ka o ni rogun awon ni kiki ti o denu o tori jesus la je time ope orun ma pon mo re le ade ni waye ya o ye isu tomo tomo o ni rogun ota dale lori omo re ikoro ko ni pago ti awon omo re ogun ise omo re ma jade labe ide jeremaya 37 verse 21 omo re jade labe tu bu aye o awon rada ne verse 30 ide jalo ni o e jame like o yin lo ke ko ni ra omo re lati nu wa o eni kan ma gbe odide tomo tomo ota o ni gbe ewuro soju re lori omo o abele kusuku ko ni patronesse ile yin o omo re o ni seri je o omo re ma pade abani sare ola balogun pasia ko ni de na yo omo re oni kulome ka yo ni finu bo omo re ja oni lara to je lara omo re asiri e ma tu o ayo ni fi bi wa mo wa kiri o ayo ni fo wa gbara gba omo re loju ayo ni fi kagba kan lowo omo re o oju ki pa si ki si mala ona mala fo omo re atu ogo omo re sile lati gba gede okuku aye mama ja mi eleya yo ni fi kunle re sofun o ni pe omo kiri ayo ni fi ya je omo re o itoje be si yi pada ti omo re ma yi pada ayo ni fo omo re jofin o to na ganaga towo to omo ma mu le olowo o ayo ni tori ogo omo re dorogun re akoko ati je won mo aburo re oni wewe keyin fun o ifami re ma kan mi lori omo orun fo jigi ari ni tele ni o oni we ku mu bi gari lori omo o eko sama chapter 7 verse 1 wa ni simi lori omo re omo eleyi da wa ju baba ati iya re lo omo wo ma de ebute yin yanju ogo omo wo ni dobu ogo ikan ogbe kan laarin awon omo o ye ina jo leni o won to ibanu je pirin pirin ko ni dun wa dun leyin o ori ati gbere lewon ni ko fun awon omo yi o mama ma toju emi re ma jeun asiko loruko jesu ni fayele lojiji jesu oluwa engineer jagbo eri ki awon omo olorun wa mura kola
4: mo dupe lodo olorun iwoye last week ni mo sin omo mi de airport yes to n lo si united kingdom daddy se program lowo mo wa church na pe mi pe o ti mura tomo wa ba mommy pe mommy mi o le duro pari program pe ki mommy sadura fun mi mommy de sadura fun mi mo dupe lodo olorun pe ogun le la yo atalafia
5: le ni omo yin ti lo uk mo igba ti mo ti ri se niyi mo ba pe ah omo mama e ti lo ilo yibo laipe wa lo ba nbe
2: mama ro to wa nle yi eku oran noju renu iwo lo ma ba lorun soro lorun to fe ninu igboyo ati ninu okankin dide wa ni bi to wa ye je ma lo kola se mu oyin re danu nitori adun ti wonu aye re bo le ni kola gbadu ejaye leko lona AIT yen so fo lokada ko gbe lo si classic arena hall ago mẹsàn-án ni o wa ri re gba o pe ti mo ti mo wipe okoke bayi lo wa fun ni nbe bíbélì wipe alabukun ni fun awon ti n bukun ni ko si ore to da lori omo lori ara re to gbe olóma jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó léni kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́ kódà kò jẹ́ tẹ́ni ẹ̀rà ni ìwọ gbìyànjú kó o ṣe a torí ìkànṣe kan lọ lọ́run o bẹ́ẹ̀ ṣe ń ṣe owó ò ní tán lọ́wọ́ yín o màmá bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣe inú owó lẹ́ẹ̀ ti máa mówó o ọlọ́run bàbá alábìyamọ o
5: ààyè ló wà
2: hálù yá o.
1: Hello, hello, prophet 090 60 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
2: Abiyamo.
6: From Lagos, this is
0: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
7: Station with the voice for

0: tayo.
1: Jẹ́ sọ́lù àwa. Mo gbàdúrà. Gbogbo ilẹ̀kùn. Tí wọ́n ti fàyẹ́ tì. Kó máa ṣí. Kó máa ṣí. Ilẹ̀kùn iṣẹ́. Kó máa ṣí. Ètò ìṣúná. Kó máa ṣí. Ọmọ bíbí. Ilẹ̀kùn ṣí. Mọ́tò rírà. Ilẹ̀kùn ṣí. Ilẹ̀kùn ìlú òyìnbó máa ṣí ìwé ìgbélú lábẹ́ríkà ní lọ́dọ̀ ní kánádà ní rò ilẹ̀kùn máa ṣí ẹgbàwé ìgbélú ẹ̀yin tó ń sunkún lórí ọmọ ẹ jẹun ọmọ ẹ ò ní sunkún mọ in the name of Jesus ẹ kígbe bí tẹ àdúrà eléyìílé ẹ ń bá rí gbà yóò rí èsì
0: lẹ́sẹ̀kẹsẹ̀
1: àwọn aláàánú tó gún ti lé lára
0: mi
1: wà á ní májẹ̀mú máa lé wọn
0: bọ̀ máa
1: mú ọ bọ̀ ẹ̀yin ogun ọ̀run àwọn olóore tí ogun ti lé lára mi ẹ darí wọn wá ẹ darí wọn wá gbogbo aláàánú
0: mi
1: náà fogun lé lọ ẹ máa darí wọn
0: bọ̀
1: ẹ darí wọn bọ̀
0: oyè
1: oyè oyè oyè gbogbo olóore aláàánú tí wọn ti fi ayé lé lọ ẹ máa darí wọn bọ̀ ẹ máa kú wọn bọ̀ ẹ máa kú wọn bọ̀ ẹ máa kú wọn bọ̀ ẹ máa dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹyin olóore ẹ máa bọ̀ ẹyin aláàánú ẹ máa bọ̀ olúwa wa àwọn olóore tó tó aláàánú tó tó kí wọn jíṣẹ fún ọ ó kú ọ̀nù ìdádúró ó kú ọ̀nù ìdádúró. Ayé rẹ sáré ọ̀rọ̀ rẹ dayọ̀
0: gbogbo
1: ẹ tẹ́wàá social media ẹ ṣíà fídíò
0: yìí
1: 7 times àdúrà méje ó gba kó ṣíà lẹ́ẹ̀méje èèyàn méje gbúdọ̀ rí láti
0: pa ẹ̀
1: ẹ wá gbàdúrà ní dandan ayé mi dìde my God ní dandan bó ṣe wulẹ̀ kó gúnlẹ̀ tó ayé mi dìde wà á ní joseph padà dìde màá dìde lásàrù jí dìde ayé mi dìde ayé mi dìde iṣẹ́ mi dìde ìpè mi dìde ṣẹ̀dá mi dìde wà á gbé ara ẹ ayé àwọn ọmọ mi dìde lónìí o gbogbo ẹ dìde gbogbo ẹ dìde ọmọ mi ayé mi dìde ìpè mi dìde ṣẹ̀dá mi dìde ayé mi dìde ìpè mi dìde. Ṣẹ̀dá mi dìde, máa yí agẹ́ta bá sáta yàrá yàrá yàrá. Ayé mi dìde,
0: iṣẹ́ mi dìde, àjọ mi dìde, ìgbéga mi dìde, dìde.
1: Olúwa wa, ayé rẹ dìde, iṣẹ́ rẹ dìde, ayé rẹ
0: dìde,
1: iṣẹ́ rẹ dìde, ìpín rẹ dìde. In the name of Jesus, mọ gbàgbé o, last 3 days of the month,
0: ọjọ́ mẹ́ta tó kẹ́yìn oṣù,
1: 29/31,
0: a
1: máa wà lórí
0: òkè,
1: ní oṣù yìí báyìí.
0: Wọ́n
1: yẹn ti dẹ́.
0: People have been coming.
1: Make sure you join.
0: Make sure you join them.
1: O dìde.
0: O
1: rà ànúgbà. In the name of Jesus. Àdúrà yìí gbà. O ṣe rere. Lórúkọ jẹ́.
2: Orúkọ mi ni Absalom Gbemini láti ìlú Àgbòha ni mo ti wá. Ní last year August tí mo wá sí orí òkè Ògo. Nígbà tí mo wá lọ wẹ̀ torí kò sówó tí màá fi padà sílé mọ́. Mo ṣe ń wẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọṣẹ lára. Mo ṣàrí pé fóònù mi ń ṣẹ́jú nígbà tí máa lọ wò tí máa wo inú àkáǹtì mi mo rí 1,000,000 naira ńbẹ̀. Ìgbà tí máa tún délé mo tún mú àkáǹtì mi mo tún kọ́ sínú òróró bàbá. Mo dẹ̀ nílé tí mò ń kọ́ lọ lọ́wọ́ ọmọ kékeré kan wà lọ́dọ̀ mi. Bí ṣe délé báyìí ni bàbá ẹ ní mọ́mì fèyí ṣe bẹ́ẹ̀ ní gín lẹ̀ mo ní ẹni sílẹ̀tì lẹ̀. Ó ní ẹjẹ́ ń san owó kápẹ́ńtà kan lọ kàn án. Wọ́n dẹ̀ kàn lé náà. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti kọ àkáǹtì mi sínú òróró yẹn ṣe dà láti bẹ̀rẹ̀ sí ní wọlé títí tí mo fi kọ parí ilé náà tí mo ṣe POP ẹ̀. Tó ní mo dẹ̀ kọ sínú ẹ̀ nínú New Year ibẹ̀ mo ti ké Happy New Year.
3: Ẹ ti parí ẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹ ṣe POP.
2: Bẹ́ẹ̀ni sà. Bí tún ṣe ń ṣe prayer lọ ní àárọ̀ àná tàbẹ̀rẹ̀ program ní 9:30 mo tún gba alert. Nígbà tí bàbá tún sọ̀rọ̀ ní alẹ́ àná ní 10:30 mo tún gba another alert. Láàárọ̀ yóò tutù pè mí fúnṣẹ́ pé kí lọ já iṣẹ́ méjì pé owó yẹn máa wọlé ńsìn.
3: Ẹ yọ fóònù yín jáde gbogbo
0: èèyàn. Everybody bring out your phone o.
3: Alálàtì máa fẹ́ bẹ́ta o. Mo pe áńgẹ́lì ìròyìn ayọ̀.
0: I call an angel of good news.
3: Kó lọ wọnú ọkàn olórí ẹ.
0: To enter the heart of the benefactors.
3: Congress is send owó sí
0: ẹ. Let that begin to send.
3: so pe lori gun merin agbaye
0: alati
3: ma wole
0: alati begin to come in
3: so be le metalira lera
0: alati begin to come in from the corners of the earth alati begin to come in from the corners of the earth alati begin to come in
1: adua yen gba
0: amen abi answer
1: o leri
0: amen
1: na gbogbo awon eri to ba gbo tawo yen so ba
0: the testimony you have give here
1: ni tori pe won make attempt
0: if you got the two at the
1: today adua mo ngba
0: prayer answer
1: yen ba gbegbe
0: se when you texted
1: na gbogbo eni ti olorun ma da lohun pata
0: how do that god be answer
1: iye won ni o kokko
0: se you understand me first of
1: gbogbo e te wa lagos
0: state god be in lagos state
1: laaro yi
0: this very much
1: ni lo lo
0: post at lo lo post
1: anywhere to ba wa
0: lagos anywhere you may be in lagos
1: pade mi
0: join us
1: mama one church laro
0: I've been charged with
1: gbo eyan lo ti gbo
0: everyone has heard
1: we pe ni eni lale
0: today this very night
1: mama wo ijebode
0: yes so I've been ijebode
1: mama se pade ni ijebode
0: lale I'll have a program at ijebode tonight
1: ki gbogbo wa to ma lori oke
0: lola we have moved to mountain tomorrow
1: awon to ba lori oke
0: tan ti ku ya
1: ni ibadan
0: any ibadan
1: e ma ni so nbe
0: you can go ahead
1: but to ba wa ijebode
0: but if you are still ijebode
1: ijebu musi
0: ijebu musi
1: ago
0: awoye
1: gbogbo e lo sagamu
0: adat
1: ni alẹ
0: this night
1: mo ma wa ni ori oke wa
0: abi at our mountain
1: ni jari
0: ati jari
1: oluwa ni kin fese tebe
0: yes sir the last time I was
1: kin se pade fe yan 20,000
0: I hold meeting with 20,000 people
1: to ma lo si
0: badan going to the mountain
1: mo ma wa leko laro
0: I been lagos
1: ni lo lo boston
0: at lo lo boston
1: o ti ma ti ku nbe
0: from there
1: o di jebo de
0: se I have straight to jebo
1: mo ni pade ayan mo
0: I have destiny meeting
1: pelu ayan mo ologun
0: without glorious
1: mo fi olodumare be o
0: I beseech you by the lord
1: jajo
0: let us meet there.
1: Yo da fun o. To ba ti wo jebu o de.
0: So
1: fun pe ijari
0: lo lo.
1: Awon to wa ni ojo Saturday.
0: Lord that came on Saturday.
1: Then Oluwa ni ka sise kan.
0: Then bless us today.
1: Lori ogun o ku die ko bo
0: si. The battle of almost there.
1: Se ba re n to ni kan la to le.
0: Everyone that has something big there.
1: O ja pade la
0: le. Let's meet there tonight.
1: Era nu.
0: You shall say blessing.
1: Adu atagba loni. Ati igbese.
0: And the steps.
1: O require ko forest o.
0: Require an offering.
1: Sori n to lo n se ni akoko yi lowo.
0: What God is doing at this time.
1: Emba loye lo le mo.
0: All those that have the those that have that.
1: Iwo na fi ore re je.
0: You do give your offering.
1: Fi wa nipa e.
0: Use it on
1: Jesus. Lo ore re lati je alabapin ninu
0: e. As a partaker.
1: Orun wa de shifu.
0: As heaven open for you.
1: Ora nu
0: gbe.
1: So gbogbo to ba de ore leni.
0: Those that give offering today.
1: Oruko won wo yara adua.
0: Their names are going to the room of prayer.
1: Nitori pe.
0: Because.
1: Lati ola lo.
0: From tomorrow.
1: Inu yara adua ma ti
0: ma gbadua. I'll be in the prayer room.
1: E fun mi ni account number ti phone.
0: Their account detail. Unity Bank. Unity Bank 0032393701 again Unity Bank 0032393701 Freedom Apostolic Revival International Ministry is the name of the account or you can use the First Bank account. First Bank account is 201465 1906 again. First Bank account 201465 1906 Ojo Sam Omoloju Jesu is the name of that account. For inquiries and details, call us on 081-123-2 in five places. Or you can use 07081-164090. God bless.
1: Bi Oluwa se nbe ti emi
0: e wa. And God delivered and spirit of
1: o jere adua.
0: That you benefit from prayers.
1: Ogun aye oni de
0: do. That will not stop you.
1: E ti ra nu gba. Gbogbo en to ba ri.
0: And when you see.
1: So fun pe.
0: Tell them I will use my glory.
2: Ori oke oko salo ku ti nse o. Ore ka lo si be fo wa nse
4: o. From Lagos, this is
5: Jordan. 105.5 FM.
6: This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.

0: ọjọ́ náà. O gbọ́dọ̀ miss sọ́rù yìí. Bẹ́ẹ̀ni o gbọ́dọ̀ miss èèyàn miss irú ẹ̀. Àṣẹ ni agbára ọlọ́run ni. Wọ́n fẹ́ dábìlà náà ayé. A fẹ́ fa òkúrò nu ogun. Bámi sá, tó o bá torí nǹkan wá, má mi sọ̀rọ̀ yẹn. Tàbápápá wòlíì fún wa lóróró, kò dé fún yín lóróró. Ìtọ́ni la ṣe fún yẹn lóróró. Olúwa sọ pé òróró ìṣẹ́gun ló fáwọn èèyàn. Ọmọ kan, ọmọ ológo ni, ọmọ ọlọ́lá ni. Kí náà ṣe wọ́n rí pé tó bá ń sọ̀rọ̀ ogun yẹn ò lè yọ. Kí náà ṣe wọ́n gba òun lára ẹ̀. Nígbà tó gba òun lára ẹ̀, ọpẹlọpẹ.
1: Bàbá mo sì lẹ́rìí o, orúkọ mi ni Janet Ilechi láti Sagam branch. Ọmọ àbúrò mi ni ara ìwòyà láti ìjọ yìí tá àṣọ ọmọ yẹn wà lọ́sípítọ́. Ọkọ̀ mi ṣáàfà pé kí n pe ọmọ yẹn láti máa máa pe ọmọ yẹn. Wọn ò gbé kàn fọjọ́ mẹ́ta, wọn ò gbé kàn mí. Wọ́n á ní kí ló ń ṣẹlẹ̀. Mo ṣàwà wọ́rì má tó wá yá tí wọ́n sọ fún mi pé ara ọmọ yẹn ni ò yá, pé hospital làwọn wà láti ìjọ yìí, pé bọ̀ ń sìn yìí, wọ́n ti discharge àwọn ọmọ tó ọmọ yẹn ò lè sọ̀rọ̀. Nínú ọmọ ò lè sọ̀rọ̀, kò lè sọ anything. Ọmọ 19 years kò lè sọ̀rọ̀. Kí ló ṣe ọmọ? Kí ló mu lóhùn? Lọ́ba ní pé kò lè sọ̀rọ̀. Ó ti sún àwọn pé àwọn máa gbọ́mọ yẹn lọ sí Abúlé lọ́dọ̀ yẹn. That was Benue State. Wá gbọ́mọ yẹn wá gbé lọ sí Abúlé. Bí àbúrò mi náà ṣe wádé láti Abuja ni ìyẹn náà wá lọ sí Abúlé ní Benue. So ìyẹn wá ní pé kí ló ṣẹlẹ̀? Má sì yẹn dẹ̀ débẹ̀. Wọ́n ní pé ṣé mo nǹkan tó máa ṣe fún mi? Ìwọ kò gbé fóònù fún kó bá mi ṣe. Mo fẹ́ ṣe fídíò kan, mo fẹ́ wo ojú ọmọ yẹn. Wọ́n ṣàbá mi ṣe fídíò kan, mo wá wo ojú ọmọ yẹn. Wọ́n ní mo fẹ́ ṣe prayer fún ọmọ yẹn. Ìwọ kò sọ fún ọmọ yẹn pé kó máa sọ pé àmì, kó máa sọ pé àmì. Ọmọ yẹn ṣáàṣà mi, mo wá mú òróró, mo wá dà sórí screen mi. Mo wá bẹ̀rẹ̀ sí ṣe prayer. Mo wá sọ fún àbúrò mi pé kó sọ fún pé kó máa lá òróró yẹn, kó máa lá òróró yẹn. Pé ọlọ́run bàbá ṣe bí ọba máa tó lẹ̀. Gbogbo nǹkan kíkọ tó ń bẹ lára ẹ̀, gbogbo nǹkan kíkọ tó wà lára ẹ̀, òróró bàbá ṣe bí ọba nílé. Bá mi túlẹ̀. Èmi náà fẹ́ lẹ́rìí, mo fẹ́ lẹ́rìí sí ẹ̀. Ọlọ́run bàbá ṣe bí ọba gbàkóso. Nígbà tó wá ṣáàdì ọjọ́ kejì bí mo ṣe dé láti ṣọ́ọ̀bù, mo kàn jókòó, mo wà wọ́rì. Mo ní àwọn aráabí kí ló ń ṣẹlẹ̀? Jẹ́ ti ẹ̀ pè wọ́n. Mo ní bọ̀ jẹ́ ń ṣe nǹkan tí màá ṣe tọ́nú. Mo kàn ṣe máa wo fóònù mi bí ọmọ yẹn fi fún ọmọ yẹn pè mí. Mo ní àbúrò mi ló wá ń pè mí, wọ́n á mú fóònù yẹn pé kí n receive kọ̀. Wọ́n ní àwọn adárúkọ ìyẹ́ ẹ̀ bí ọmọ ṣe ní rárá o. Èmi ni ò patient. Mo ní kí ló dé? Wọ́n wẹ́ ti la ní olóhùn ti la. Mo ní ọlọ́run bàbá ṣe bí ọba ò ṣe o, òróró bàbá ṣe bí ọba ò ṣe o, ọlọ́run bàbá ṣe bí ọba ò ṣe. Mo dúpẹ́ o, èmi náà lẹ́rìí o, mo dúpẹ́ o. Bàbá ẹ̀rí mi ẹlẹ́ẹ̀kejì òun ni ní on the first nínú oṣù tá a wà yìí. Bàbá ẹ̀rú owó 7,000 tẹ̀ ní ká sọ. Bàbá mo ṣe 7,000 ní òun. Mo sọ láàárọ̀ nígbà tí mo ṣe prayer ìrì òwúrọ̀ tọ́. Bí mo ṣe parí ìrì òwúrọ̀ báyìí tí mo sọ owó yẹn báyìí tí mo dé ṣọ́ọ̀bù lọ́jọ́ yẹn, bàbá mi ò jókòó. Mi ìjókòó gbogbo gbèsè tí mo jẹ. Bàbá mo sọ gbogbo gbèsè tí mo jẹ báyìí. Ọkàn mi balẹ̀, ara mi yá gágá. Ọlọ́run bàbá ṣe bẹ́ẹ̀ báyìí. Ṣé mo dúpẹ́ o? Ẹ ṣé mo dúpẹ́ o? Èmi náà lẹ́rìí o. Mo lẹ́rìí ẹ̀mí fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o. Ẹ̀mí fàyà ṣiṣẹ́ ìránṣẹ́. Iṣẹ́ tó bá ti parí báyìí, òun náà mo máa gbé wá síwájú. Ọlọ́run ṣe o. Bàbá ẹ ṣé mo dúpẹ́ o? Ẹ ṣé o.
0: Ṣé wọn náà ń gbọ́? Sọ gbọ́ ìyanu. Bí àwọn bá ṣe gbà tó agbára ọmọ yẹn kúrò nìyẹn, tábà ti gbá òun lára ènìyàn, ó tán. Bọ̀ nítorí òróró ọlọ́run náà wá gbára. Ẹ wò báwọn kì í ṣe pọ́wọ́rọ́ ọmọ yẹn o. Wọ́n lo òróró láti òkèèrè, ó lè ṣiṣẹ́. Ìwọ náà bẹ bí àwọn ọmọ tí ayé dá dúró ti ń bẹ lókèèrè. Ẹ̀gbọ́n rẹ wà bẹ́ẹ̀, àbúrò rẹ wà bẹ́ẹ̀. Ẹni tí ń fún ọ lọ́wọ́ wọ́n dẹ̀ dé. Ìwọ náà ni mo bá ti gẹ́ òróró tí wàá bù ń bẹ, tí wàá fi ti ránṣẹ́. Ẹnì kan rí mi gbọ́, ìgbèkùn àwọn àgbà náà ayé rẹ̀ ò pé dé bá. Mo lọ pé dé bá. In the name of Jesus. Bí ṣé mo òróró náà ló lò lọ́jà yẹn o? Tí ò lè jòkó mọ́ kọ́sítọ́mà ni. Bẹ́ẹ̀ ni òkúta kan wà ń bí iṣẹ́ onídòró yẹn bẹ̀. Mo paráṣẹ àṣẹ òkúta náà yẹ. Ó yá jáde. Jẹ́ á lọ sókè náà. Mo fẹ́ ṣàlàyé nípa yẹn.
2: Bàbá ìlú náà fi lẹ́rìí o. Dúpẹ́. Èmi náà máa ń wá sójú fàpò. Ìwà lọ́dún tó kọjá gbogbo ọdún yìí náà ogún yìí. Ìwà wá síbẹ̀ mo sọ nínú ìlú kú. Èyí next month tí mo náà ní ẹ̀rí ayọ̀ Ọlọ́run bẹ̀ ṣe mo bímọ. Ayá tàlàáfíà mo bímọ obìnrin. Ayá tàlàáfíà. Bàbá Ọlọ́run bá mi gbó wá mi dá sí o. Má sunkún lórí ọmọ náà o. Má sunkún lórí ìjọba mi gbó wá mi mọ́ ọ lọ. Ní ọmọ Mustapha o. dupe o kọlọ wa mu ala kana ku naye mi o gun kana kataka to yin kọlọ mu ku kọlọ mu so ba mu ku naye mi o gun ayi kana kataka to yin kọlọ mu ku naye mi o gun ala kana mi fe mo kọlọ mu ba mi wa mu ma mu ku ba mi gba mi bawo yi wa ta mi ẹgbin inu to wa mi o baba yi na ti le mi ere ere ni oye o ti wa si o. Dupe mo fi le kinu gbẹyin baba mo se bi ọba agbara ọba ise ẹsìn ìsẹyìn tó lọ sókè kò ní ìdọdẹ lágbára ọdún iwájú iwájú káì ni màmá lọ lágbára ọba ẹni dèrò ẹni gbogbo mo ti ṣiṣẹ àránṣẹ rí yẹn padà sínú kò ní jẹ ti yín o olùfi ní ìdúpẹ mo tún dúpẹ lọwọ mo sàwọn pásítọ ta máa ń gbọ lórí rédíò òfìdí náà dúpẹ́ òwò ọlọ́run kó wọn kò ní fẹni kankan wọn ní lágbára ọlọ́run ẹ ṣe ò bàbá yìí náà lẹ́rù o làwọn ọlọ́run ṣe bí ọba èyí náà lẹ́rù mo ṣe ń bọ̀ wá sórí fàpẹ́ mo ṣe ń bọ̀ wá jẹ́ dáadáa tí wọn máa wá gbọmọ wá sórí fàpẹ́ láìpẹ́ láì jìnà ọ ẹ ṣe ò bàbá ẹ ṣe àdúpẹ́ bá mi kí màmá náà o ẹ ṣe ọlọ́run kò ní fi wọ́n lè o ẹ ṣe gan o.
0: Gbogbo èyí tẹ́ ń wojú ọlọ́run afọ́mọ ṣé o ti fẹ́ tí ara ẹ gbọ́ ṣé wọn náà ti gbọ́ kò sóhun kankan láyé tó bá ń ṣẹlẹ̀ tó ń di ẹ̀rí láti pẹ́yẹ nígbàgbọ́ ìgbàgbọ́ ni number one wàá fi ìgbàgbọ́ kílẹ̀mù ẹ̀rí ó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíà sọ pé ẹ̀rí tó ń gbé òun láìkẹ́ á dẹ̀ san rẹ á dẹ̀ kílẹ̀mù ẹ̀rí yẹn ọlọ́dẹ yọ̀dá ẹ̀ fún ẹnìkan rí mi gbọ́ lórúkọ jésù ó yá gbá tiẹ̀ mi mọ nǹkan tó dáwọ dúró mo sọ fún obìnrin kan mo ní ó gbàdúrà ni o pé wọn fẹ kó bímọ láyà olóò ti gbàdúrà olóò tí o ti sùn járe àdúrà sùn ẹ tó bá ti sùn ẹ kí ni kí n ṣe fún ẹ ẹ tó a ti bọ ọrọ ń sùn kò sí nǹkan tí mo lè ṣe pẹlú ẹ ọrọ ara ò gbọdọ sùn ẹ because òun wojú ọlọ afọmọ ò tí ì bí ọmọ òun ládùúrà sùn ọ kí ló abẹ ṣe ta ló kè pé tó bá fọlọ sílẹ ta ló fẹ lọ bá mo paláṣẹ lórúkọ jésù olùwàmọ dẹ lọ. You need just a bottle of the oil oró ìṣẹ́gun ni mi ìmọ̀ tá ti fún ẹjẹ́ lójú àlá tán lóò ní bí ọmọ yẹn ìwọ ló máa jára ẹgbà ẹgbà mi sà àìmọye àwọn ọ̀dọ́ tó ẹ kẹ́rin tè gbàdúrà but wọn ò ní kíá ohun kọ́ tó bá ti ń dìlé ẹ tó ẹ kó o tètè rí tó o bá ti rí agbára kan wà bẹ́ẹ̀ tó ń dìlé ẹ ẹ gbọ́ ti ọ̀dọ́kùnrin nípa.
3: Praise the Lord. My name is Mrs. Sunny Roslyn, and my church is the Church of Olorun Sebi Oba Lokoja Center, Lokoja Branch. I've been waiting, my testimony goes like this. I've been waiting to defend my project, which I finished since last year, May. Till today, they refuse to schedule my name for project defense. I've prayed, I've done many things, but the moment I joined the Church of Olorun Sebi Oba, God did it for me. On 27, I just heard that I'm going to defend on 29. I was afraid. I don't know what to do. I called Baba. Baba is on already program. He said, go to the altar and pray. And I went there, I prayed. When it is time to defend, I carry my anointing oil that they gave us in the church. I anoint myself, I anoint my tongue. A defender is supposed to take me up to 30 minutes. Within 5 minutes, I started and my defense goes smoothly and perfectly without question, without anything, and they told me to mute my mind and take my leave. I give glory to God Almighty and the God of Olorun Sebi Oba.
0: Hey.

0: fún gbogbo wa lówùúrọ̀ tòní o a dúpẹ́ fún àánú àti orí ọ̀fẹ́ eléyìí tí ọba mi aláwùrabí tó fi jíǹkí wa ìyẹn fún ti òwúrọ̀ tòní mo kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè nàìjíríà káàkiri orígun mẹ́rin mẹ́rin eléyìí tó di àwọn ìpínlẹ̀ eléyìí tẹ̀ tí ń láǹfààní láti máa gbọ́ wa láàárọ̀ yìí mo kí wa o ẹ káàárọ̀ ojúmọ́ re ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìgbéga ojúmọ́ àlàáfíà ilẹ̀kùn àánú kó ṣí sílẹ̀ fún wa gbogbo ogun tí kálukú tá à ń dojúkọ kọlọ́run ọba mi kó bá wa ṣẹ́gun ẹ̀ àṣẹwọlẹ̀ wá ni o kó ṣẹ kó má gbérí mọ́ ojúmọ́ re náà ni mo fi ń kí wa torí pé ojúmọ́ tó mọ́ la fi ń jepo ilẹ̀ tó mọ́ náà la fi ń jẹyọ̀ ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ̀ lorúkọ tèmi mò ń kí wa káàbọ̀ sórí ọ̀tún inú ìwé ìròyìn lórí ìkànnì alálùbáríkà jordan 105.5 fm òní ti ń ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2026 òní náà lọ́jọ́ ìṣẹ́gun ọlọ́run ọba mi á ṣẹ́gun ayọ̀ fún wa a ti kó àwọn ìròyìn ọ̀hún dé bìbà gẹ́gẹ́ bí wọ́n ṣe sí wọn ní ọ̀ní kíniwí sínú àwọn ìwé ìròyìn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà yẹn fún ti òwúrọ̀ tòní ìwé ìròyìn punch daily post àti vangard náà lájọ wá síta láàárọ̀ yìí níbi tá a ti máa jẹ́wù lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì ẹ má gbàgbé abala àgbéyẹ̀wò náà ń bẹ́ẹ̀ o níbi tí ẹ̀yin aráalé tẹ́tí láǹfààní láti máa bá wa dá sí i lọ́yọkọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bó bá ṣe rí lọ́kàn tíyín tẹ́ ẹ bá dẹ̀ ti wá di pé ẹ fẹ́ máa pè wá tó ti di abala àgbéyẹ̀wò tá a ti ṣojú òpó lẹ̀ ẹ má gbàgbé òfin wa pé a máa ń yẹ ẹ̀rọ rédíò lọlẹ̀ tàbí ká pa láti lè gbọ́ ohun tẹ́ ẹ fẹ́ bá wa sọ bẹ́ẹ̀ orúkọ yín ṣe pàtàkì àti àdúgbò tẹ̀ tí ń pè wá gbogbo ohun tẹ́ ẹ sì bá wa sọ ẹ má jẹ́ ó pọ̀ ẹ já mu ní ṣókí ṣókí ṣókí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń wà lójú ìlà ẹ já mu àwọnú àwọn ìwé ìròyìn gẹ́gẹ́ bí ìròyìn eléyìí bó ṣe léde nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí wọ́n ní ó kéré tán èèyàn 30 òun mà ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn o ní ìjọba ìbílẹ̀ kaoru ní ìpínlẹ̀ kaduna gẹ́gẹ́ bí ohun tí ọ̀rọ̀ náà jáde láti ẹnu àwọn kan tí wọ́n pè ní sokapu ìyẹn southern kaduna people union òun ni wọ́n pè ní sokapu wọ́n ní àwọn wọ̀nyí náà ni wọ́n fi ọ̀rọ̀ náà léde gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé ìkọlù yìí wá láti ọwọ́ àwọn agbébọn eléyìí tí wọ́n ṣe ìkọlù sí ìlú kan tí wọ́n pè ní naridu ní ìjọba ìbílẹ̀ kaoru ní ìpínlẹ̀ kaduna ó wà nínú ìwé ìròyìn daily post àárọ̀ yìí ẹ náwó gan kẹgbà chínjẹ ń bẹ̀ o ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìgbìmọ̀ nílé aṣojú ṣòfin ìyẹn tí wọ́n ń ṣe ìwádìí lórí àjọ kan eléyìí tí wọ́n pè ní presidential foreign investment promotion council ìyẹn pfipc eléyìí tí wọ́n ní wọ́n ń ṣe ìwádìí lọ́wọ́lọ́wọ́ lórí àjọ náà òun náà ni àwọn ilé aṣòfin wọ́n ti pàṣẹ fún ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ọ̀gágun pátápátá fún àjọ ọlọ́pàá ọlátúnjì rilwan dìísù wípé kí bàbá ó yọjú o láti wá bẹ́ẹ̀ kí bàbá ó gbé ìgbésẹ̀ láti mú ẹni tí ó pera rẹ̀ ní adarí àjọ náà ìyẹn ọ̀gbẹ́ni adéyẹmí adéníyè ní ọ̀sán ọ̀la tí ń ṣe ọjọ́rùú wednesday òun náà ni wọ́n ní kí ọ̀gá àgbà ọlọ́pàá kí wọ́n mú ọ̀gbẹ́ni adéyẹmí adéníyè wá sí iwájú àwọn ilé aṣòfin láti fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ lórí ìwádìí eléyìí tí wọ́n bá lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé sínú ìwé ìròyìn daily post ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ o ẹgbà chínjì ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní wọ́n ní àwọn orílẹ̀-èdè south africa ló jẹ́ wípé wọ́n mà tún kùnà lórí àdéhùn eléyìí tó wà láàrin àwọn àti orílẹ̀-èdè nàìjíríà látàrí bí wọ́n ti ní ọmọ orílẹ̀-èdè nàìjíríà márùn-ún míì òun náà ni wọ́n mà tún pàdánù ẹ̀mí wọn o ìwé ìròyìn punch náà ló gbé jáde wọ́n ní olú iléeṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà tó ń rí sí ìrìn àjò ní orílẹ̀-èdè south africa wọ́n ti bu ẹnu àtẹ́ lu bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan ibe chika simon bó ṣe pàdánù ẹ̀mí rẹ̀ sínú ìkọlù àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè náà lójúnà àti lé àwọn àjèjì kúrò ní orílẹ̀-èdè south africa eléyìí tí wọ́n gbé dání bákan náà ni orílẹ̀-èdè nàìjíríà pè fún ìwádìí ikú eléyìí tó pa ibe chika simon lọ́sẹ̀ tó kọjá yìí o tó sì tún gbé ọmọ nàìjíríà míì tí wọ́n pe orúkọ rẹ̀ ni tí wọ́n pe orúkọ tiẹ̀ ní eguabo patrick chooks dé ilé ìwòsàn eguabo ó farapa gidi bí ìròyìn ṣe wí o látàrí ìbọn tó bá ní ibi to ba nibi ise lile ajeji jade tawon olopa South Africa nse te o ba gbagbe South Africa ti le awon ajeji repete kuro ni ilu won ele ti won tin se ti be ti pe ti pe papa awon alawo dudu ele ti won je omo Africa bi ti won lori esun pe won ko je ka won rise se ni ilu abinibi ogbon ojo osu kefa to koja yi ni won fi gbedeke si fawon ajeji lati filu awon sile opo orilede lo si ti ko awon eyan re wale lati ori oro na saju igba na ni South Africa ti fun ogun won ti fun ogun mo awon omo orilede Nigeria lati le won jade tawon omo orilede wa Nigeria kan si ti padanu emi won zinu igbese yi sugbon gege bi iwero se gbe jade o won ni omo orilede Nigeria miran tun ku sowo awon olopa orilede South Africa latari ikolu
1: awesome talk everyday
0: ele ti won se si won o wa ninu iwero yi punch laaro te ba nawo gan yan nbe ni ekunrere gege bi iwero yi punch na ni iroyin ele na ma ti jade won ni won ti ri oku odobere kan ele ti won yo labe ile to dawo ni amopala ni oko to wa ni ijoba ibile ariwa orunba ni ipinle anambra iku odobere na waye leyin ti ile ti won ni ile gbe o ti awon akeko ti oruko re nje Elite Five Star Lodge ti won sadede da ti ile eko na to sadede dawo ni ibere ose yi awon adola emi tu so pe awon ri oku odokunrin mi yo ti igbagbo won pe o je akeko ile ohun ile ti won lo dawo ni won ko sinu wero yi pe opolopo awon akeko Federal Polytechnic Oko nbe saju isele na o akojopo awon adole mi lati ajo Red Cross iyen nema ile ise adole mi ipinle Anambra sema ile ise panapana ile ise olopa atawon adole mi miran ile ti won wa nibe gege bi ohun ti won ba won akoroyin so awon irinse nla nla ti won lo lasiko ti ile na dawo ohun ni won si fi sise adola emi nibe pelu opolopo awon ero adugbo atawon akeko loko ara won jo sibe lati wo bi isele na bo se nlo arabirin to benu so loruko ajo sema ndidi omega o fidi re mule pe looto o ni awon ti ri oku odobere kan nibe ti oku odokunrin mi si ha sabe ile ohun nigba ti won ti ko eyan meta ile ti won farapa lo si ile ewosan o wa ninu weroyin laaro yi punch na lo gbe jade ekunrere eba ninu weroyin laaro tuni.

lórí ọ̀rọ̀ ètò ìdìbò wọ́n ní peter obi o wọ́n ní oníṣòwò pọ́ńbélé ni wọ́n ní kò lè di ààrẹ o kàlẹ́ńtò sílẹ̀ yìí ọ̀ṣẹ́ ọ̀mọlẹ̀ ẹni tó jẹ́ sẹ́nítọ̀ ní ti edo north ìyẹn adams ọ̀ṣẹ́ ọ̀mọlẹ̀ òun náà ló máa ṣàlàyé lórí ẹni tó jẹ́ ọmọ oyè fún ipò ààrẹ lọ́dún 2027 tó ń bọ̀ yìí nínú ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ndc ìyẹn peter obi òun náà ni wọ́n ṣàlàyé pé kò lè di ààrẹ lórílẹ̀‐èdè nigeria o gẹ́gẹ́ bí ọ̀ṣẹ́ ọ̀mọlẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí lójú amúmáwòrán ìyẹn lánàá níbẹ̀ náà ló ti sọ̀rọ̀ tó sì ṣe àpèjúwe peter obi gẹ́gẹ́ bí oníṣòwò pọ́ńbélé o ó ní bó ṣe wà ó ní ìgbà díẹ̀ náà ló ní o ó ní gbogbo èròǹgbà rẹ̀ bíi pé òun nìkan náà ni kí gbogbo ẹ̀ ó jẹ́ o ó ní mò ń tẹnu mọ́ ṣẹ́ ẹ̀ oníṣẹ́ rí peter obi ó ní oníṣòwò ni oníṣẹ́ rẹ̀ ní ìṣòwò rẹ̀ kò lọ títí torí pé ìwọ̀nba náà ni gbogbo èròǹgbà rẹ̀ dínú tó fi jẹ́ wípé kò lè di ààrẹ lórílẹ̀‐èdè yìí ó ní ẹni bá máa dà rẹ kì í sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àfojúsùn rẹ̀ kò ní rí bí ó ṣe ń ṣe ohun tó ń ṣe káàkiri àgbà orí ẹ̀rọ ayélujára torí amóhùnmáwòrán gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀gbẹ́ni peter obi wọ́n ní gẹ́gẹ́ báwo nígbà tó wà ní ipò gómìnà ní ìpínlẹ̀ anambra wọ́n ní kò yàtọ̀ sígbà yẹn àti sísìn pé èrò rẹ̀ ò yàtọ̀ ìmọ̀ rẹ̀ ò yàtọ̀ àfojúsùn rẹ̀ náà wọ́n ní kò yàsọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀ṣẹ́ ọ̀mọlẹ̀ ló ń fa kòómòkun lóríṣiríṣi àwọn àpèjúwe eléyìí tó ń fi ọ̀gbẹ́ni peter obi tó fi ń wé o ṣùgbọ́n kókó tó gbé ìròyìn náà jáde ni wípé peter obi tẹ̀ ń wo oníṣòwò ni o kò lè di ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà èmi kọ́ mo sọ́ o ọ̀ṣẹ́ ọ̀mọlẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní vangard daily post punch àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n taari ìròyìn náà síta láàárọ̀ tòní wọ́n ní àwọn agbébọn wọ́n tún jí òṣìṣẹ́ àjọ elétò ìdìbò inec ní ìpínlẹ̀ anambra tí wọ́n sì yìnbọn mọ́ oníṣòwò kan bẹ́ẹ̀ ni wọ́n tún béèrè fún mílíọ̀nù lọ́nà ogójì ìyẹn 40 million naira gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post bóun ṣe gbé ìròyìn lè jáde tí ìròyìn náà ń yọjú lójú fèrèsé níbẹ̀ gangan náà ni wọ́n ti ní àwọn agbébọn tún ti jí ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ àjọ inec ìyẹn independent national electoral commission àwọn àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà ti ìpínlẹ̀ anambra òun ni wọ́n mà ní wọ́n ti jí gbé o tí wọ́n sì ti ń béèrè fún 40 million naira báyìí o ìyẹn owó ìtúsílẹ̀ rẹ̀ lẹ́yìn tí wọ́n ní wọ́n ṣe ìkọlù ní ojúnà kan tí wọ́n pè ní ẹ̀bẹ́nẹbẹ̀ ní ìjọba ìbílẹ̀ akau ní ìpínlẹ̀ anambra gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò àtàwọn tí wọ́n ní ìmọ̀ nípa ààbò òun náà ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde wípé ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ ohun tó kọni lóminú pé pọmọpọmọ àwọn agbébọn lórí àwọn àjọ inec yìí ìmọ̀ ń ṣe sini sini o wọ́n ní tẹ́ẹ̀ bá gbàgbé òun náà ni wọ́n jí èèyàn kan náà tí wọ́n kọlu àwọn àjọ inec ní ìpínlẹ̀ ọ̀ṣun ṣùgbọ́n ti ìpínlẹ̀ anambra lélẹ́yìí o wọ́n ní wọ́n jí arákùnrin náà gbé ìyẹn ní aago méje ní ọjọ́ kẹrin ó lé ní ogún oṣù tá a wà yìí òun náà ni wọ́n ní wọ́n jí arákùnrin náà gbé o kó tó di pé wọ́n wá ń pè wípé kan mú owó tó tó mílíọ̀nù lọ́nà ogójì ìyẹn 40 million naira láti lè fi sílẹ̀ ṣùgbọ́n o ìwé ìròyìn daily post náà ló gbé ìròyìn náà jáde ẹ bá lójú wíńdò ìwé ìròyìn daily post láàárọ̀ yìí níbi tóun náà ti ń yọjú lójú fèrèsé ẹ gba change ẹ̀ ń bẹ̀ o ẹ̀kúnrẹ́rẹ́ ó wà ń bẹ̀ láàárọ̀ yìí wọ́n ní ẹ wò ó kò sẹ́ni tó máa ṣe màkàrúrù nínú ètò ìdìbò ètò ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun lẹ́nu lọ́lẹ̀ yìí o gómìnà adeleke òun náà ló ń sọ̀rọ̀ láàárọ̀ yìí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adeleke ti sọ wípé kò sẹ́nikẹ́ni tí ó ṣe màkàrúrù ètò ìdìbò tó ń bọ̀ lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún ní oṣù kẹjọ ètí wọ́n máa dìbò yan gómìnà ẹni tí ó jẹ́ gómìnà bóyá adeleke ni àbẹ́lómi o wọ́n ní fún ti ìdìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún yìí gẹ́gẹ́ bí bàbá ṣe ń sọ̀rọ̀ ní òkè ìlà ní ìjọba ìbílẹ̀ ìfẹ́dayọ̀ ní adeleke ti ń sọ fún gbogbo àwọn olùdarapọ̀ mọ́ wọn àtàwọn olólùfẹ́ wọn pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n fẹ́ràn adeleke ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ní kí wọ́n rí dájú pé wọ́n dìbò bẹ́ẹ̀ ló sì jẹ́ pé ohun tí wọ́n bá ti dì náà ni wọ́n kà o ó wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun wípé kí wọ́n rí dájú pé àwọn gan kí wọ́n fi ojú wọn ṣojú lálákànfi ṣọrí gbogbo ìbò tẹ́ ẹ bá dì ẹ dúró tì í títí tí wọ́n ó fi kà tán ni o gẹ́gẹ́ bí ó ṣe wá tẹ̀síwájú níbi tí ọ̀rọ̀ náà ti ń jáde láti ẹnu agbẹnusọ ìyẹn ọláwálé rashid
ongogo na lo nbenu gomina soro na bi pe awon ti duro re o awon si ti setan lati dibo iyen ti nbo lona ni ipinle osun o wa ni ohun gbo wi pe awon loselu kan won ti pariwo sita won si ti so fon rere re pe awon je apoti ibo awon ji ibo oni ni bo ati bawo bo lo se fe sele oni ibo osun ki se ibo ti won fowo kan ko si se n ti o da jo se makaruru abi o fe ra bo fe jibo ni ipinle osun oro po nbe sugbon ewo e lo gba jenji iroyin yi ndekun rere ninu iwe iroyin Daily Post laaro toni inu iwe iroyin Vanguard na ni iroyin eleyi ti boso to ka wo gbera o mo n bi pe ki lo sele na ni won fi so tenu e won da ba ko abara bo sekere a poto fun e le o on gaga na ni iwe iroyin Vanguard fi po iroyin jade bi igba te eyan ba je nkan ti o da to wa po gorogo won ni ile iwe won ti di titi pa ni ilu Sokoto gege bi won se salaye pe ijoba ko foju aanu wo eto abo ni ipinle ohun Daniel na lo soro eni to je omoye fun ipo gomina ninu egbe iselu African Democratic Congress ADC ti ipinle Sokoto Honorable Mania Mohammed Dan Iya ona lo so wipe ile iwe ti di titi pa fun awon ile iwe ito je ti ijoba talako bere ati ile iwe giga oni won ti di titi pa bayi o lara eto abo ile ti o fi ese igbale ti ese re ti boto o to je wipe ko fi be si irorun lori oro eto abo oni be lo si je pe ijoba won ko fi ojo anu wo eto abo ni ipinle ohun papa lati daabobo awon aralu awon omo lewe gege bi dan iya bo se salaye oro yi nibi ti eni to je eni to man ba gbenu so lori oro iroyin iye Aminu Abdullahi ohun na lo ngbenu baba yi soro fun awon akoroyin nibe na ni won ti fi oro jade ti won si n fako mo okun yo bi pe awon ilewe ti won ti tipa bayi ni ipinle na lo tin lo bi ogbo iyen ni ipinle Sokoto be na lo je wipe ilewe ohun lo je wipe awon ijoba ibile toto meta o le ni ogun lo je pe awon na won ni ifokanbale lori eto abo eleyi to mehe iyun na po oro po ti won fako mo okun na yo laaro yi iwe iroyin lo gbe jade Daily Post na leti ba nibe laaro toni e lo gba change iroyin o e ba lekun rere

Ẹ bá nọ́tìsì mi o, gbogbo ìgbà tẹ bá ń sọ mi ò fèsì bẹ́ẹ̀ ìgbà sọ̀rọ̀ wọn. Torí bí mo ṣe ń bí mi tó.

0: ẹja ṣe ta ṣe torí àsìkò ń lọ kò dó dẹni kan ẹ̀ló.
1: Ẹ̀ló.
0: Ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ sá.
0: Yes sir.
1: Láti Òkèrà Mrs. Ọlágo ló ń bá yín sọ̀rọ̀ láti Òkèrà.
0: Mrs.
1: Ọlágo.
0: Ọlágo.
1: Láti Òkèrà.
0: Ẹ káàbọ̀ ma.
1: Ọ̀rọ̀ nípa ti Òbí. Wọ́n rí nǹkan sọ sí ni ṣe bẹ́ẹ̀ ọdún mẹ́jọ ló lò ní ní Anambra tí ò sí kánsílọ̀ tí ò sí chairman ń bolú fowó yẹn ṣe. Wọ́n rí yẹn sọ. Ó ṣàǹtakò Bọ́lá Tinubu ṣáá all the time. Ó yẹ kó rí nǹkan sọ sí. Àwọn agbélégbọ́ Òbí ó yẹ kó rí nǹkan sọ sí. Ìkejì ṣe gbowó Nàìjíríà ni Dangote fi ṣe refinery nígbà ayé Emefiele. Ṣebó ló yẹ tí ìrìnàjò tó fún kó fi ṣe ní refinery tó jẹ́ pé owó dọ́là ló wá ń bèrè ẹsẹ̀. Ẹ̀kẹta ó yẹ kí wọ́n mọ̀ pé Bọ́lá Tinubu Ọlọ́run ló ran láyé láti ṣèjọba rí Nàìjíríà. Ó dẹ̀ máa ṣe lẹ́lẹ́kejì tí mìmí ayé ò ní mì. Irọ́ ni wọ́n pa ó máa ṣe lágbára Ọlọ́run.
0: Ẹ ṣe ìyá mi. Màmá wa Ọlágo láti Òkèrà. Ẹ ṣe gan ma 09060003352. Ẹ ló ẹ káàárọ̀. Ẹ ti wà níbẹ̀ ẹ kú ojúmọ́. Yes sir. Ẹ bá ń gbóhùn sókè orúkọ yín àti bí ẹ ti ń pè.
2: Bọ́lájí ló ń sọ̀rọ̀ láti Abúlé Ìbà.
0: Ẹ káàbọ̀ Mr. Bọ́lájí.
2: Agbára náà Tinubu ò ní wọlé. Agbára náà.
0: Irú ìyẹn kọ́ la ní ká máa a sọ̀rọ̀ ẹ̀sìn bí ẹ má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ohun tó bá ti àdúrà náà la máa ṣe fún adarí ẹ má kó bá mc ìràwọ̀ o à ń gbé àwọn ìròyìn ta ẹ má da ìròyìn rú fún mi ìta kàánú ìwé ìròyìn irú tẹ̀yìn sọ yẹn nísìn mr bọ́lájí kì í ṣe ara ẹ̀ rárá irọ́ ẹ̀lú ẹ káàárọ̀ o.
2: Ẹ̀lú
0: ẹ káàárọ̀ sà.
2: Ẹ kú ètò. Àtúndà ẹlẹ́wọ̀n ẹ̀kọ́ ni.
0: Ẹ káàbọ̀ bàbá.
2: Ago ojúmọ́.
0: Ẹ sà.
2: Ojú òní jẹ́ nǹkan kan wa.
0: Ṣé.
2: Mo kí èmo gbolé mo kí ogun olùgbọ́.
0: Ṣé n sà.
2: Mo fẹ́ sọ gbólóhùn kan. Kò tí ì yé gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Kò tí ì yé wọn. N bò bá yóò yé everybody. Pé ọ̀tá orílẹ̀-èdè ní Dangote. N bò bá yá ó máa yé everybody. Kò tí ì yé ọ̀pọ̀lọpọ̀ àsìn. Orí ta bá ń sọ ẹlòmíì máa ń gbọ́ sódì. N bò bá yá ọ̀pọ̀lọpọ̀ máa mọ̀ pátá ọ̀tá orílẹ̀-èdè ní Dangote. Ẹ̀kejì. Gbogbo ẹkọ́nọ́mì orílẹ̀-èdè tí àwọn kan sọ di tara wọn nìkan. N bò bá yá Ọlọ́run ṣe ìdájọ́. Ẹ̀kẹta àwọn ọmọ ìjọba ìpínlẹ̀ Sokoto tó ń kọ̀ǹtẹ̀ lórí pé kíjọba àpapọ̀. Wọ́n ṣíjú àánú wo àwọn àwọn.
0: Lórí ètò ààbò.
2: Wọ́n sí skul àmọ́ wọn ò sí skul. Ẹjọ́ wẹ́wẹ́ ò ní wọ́n ń bàjọba àpapọ̀ rò. Ẹgbẹ́ ara bí wọ́n ti kó agọ̀rọ̀ wá. Ẹjọ́ ò ní wọ́n ń bá ìjọba àpapọ̀ rò wọ̀. Àwọn ọmọ tó bí wọ́n ń bàlújẹ́. Bàbá rẹ̀ tún ti gba amúnà pé tẹ́rọ́rìsì ni wọ́n tún gbàṣọ wọ́n. Wọ́n tún dà wọ́n dẹ̀. Wọ́n mọ fún kidnapping robbing wọ́n tún dà wọ́n dẹ̀ padà sáàrin aráàlú. Ẹjọ́ ò ní wọ́n ń bàjọba àpapọ̀. Ìpéjọba àpapọ̀ wà wọ́n lójú. Kò sẹ́tọ̀ àbò ní Sokoto. Ṣé rí ara bí wọ́n pa ẹkọ́nọ́mì wa jẹ́ gan-an. Ṣé tábà tún ní ká borí yẹn tábà tún bọ́ sórí dọ́là ńkọ́. Ṣé òbí dọ́là ṣe bó ṣe dá náírà wa dọ̀bálẹ̀. Gbogbo kọ́rẹ́sì láfíríkà ló ti ju náírà ní Nàìjíríà kọ́rẹ́sì lọ. Ẹ òbí gbogbo owó ṣe ń da owó wa dọ̀bálẹ̀. Ṣé ẹ kó máa rí bẹ́ẹ̀? Gbogbo kọ́rẹ́sì pàápàá ló ń dá náírà dọ̀bálẹ̀. Ọlọ́run ṣàánú wa o.
0: Àmì bàbá.
2: Àwọn náà ló ṣe Burundi change. Àwọn náà ṣe ń jowó. Wọn ò fẹ́ kó wálẹ̀. Ọlọ́run àgbàdo wa.
0: Àmì ẹ ṣe gan sa bàbá mi àtàndé ẹlẹ́wọ̀ ẹ̀kún láti Sango. 09060003352 ó ní agbára o. Peter ta ló wà ń bẹ. Hello.
3: Ẹ káàárọ̀
0: ẹ yí rédíò yín lọlẹ̀.
3: Hello.
0: Ẹ káàárọ̀ ẹ yí rédíò yín ẹ lọlẹ̀.
3: Hello.
0: À ń gbọ́ yín orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá o.
3: Yusuf Ajibade láti Isidado.
0: Láti Gàndó ẹ káàbọ̀ sà.
2: Ezekwito.
0: Yes, sir.
2: Amen. It is your colopo. 1979, mother of Boda Anika, Uncle Ita, Dori Yao, Atoma, or Dimasi. Ah, oh, where you are, Dimasi, when you are. It has 1,000 around a million lemma, Obama. Lagana and Boda and Yans of Evelyn.
0: And
2: why would Nigeria sit alone? The winter by day is a watching of Bunaka. That is a picking of Boon, a worldly Kanaka, a worldly.
0: Eh, erongba tin yato si telomi telomi yato si tin idu e ni yoba fe ni ofun wo iworiwo won abajijo wo gigun ni ogun elu e kaaro
1: elu
0: e kaaro e yire do yin lo le sa
1: okay
0: oruko yin ati bi te tin pe wa te ba ti pe wa e ma ba wa pa radio yen e ma ba wa jina si a le lanfani lati gbo erongba tin lori on te fe so 09060003352 tabi 07051697912 hello e karo e radio lo le o yes ma be ni jordan la wa gbo yin dada e ba gbo soke oruko yin o ah, big mess are they pulling the shit network in la Roy? Ah, mommy, networking your dama jaton rawa ali. Ah, boy rara. Networking your dama. Tabali wali pada gatulo. Networking your dara rara mkoto shale la Roy. Hello?
4: Osu
0: mi ya mi o ah ki lo kan yin ati lo araja mo ya de keni o jeun ohun yen ohun to la mi la ka sitan e ma ko be mc ra wo iroyin la wa nka o 09060003352 jeun we a ma mu ipe eyan meji si meta si kin to ma lo hello
1: hello karo
0: e karo sa Kilo Koisa.
1: That is Shibiri.
0: Okay, that is Shibiri, a cabosa.
1: I'm going, sir.
0: Come on, Mozart. I want to do as South Africa. I'm a born le.
1: Very.
0: Hello, Baloo Network. You hello,
1: hello, can you go on your wallet? Can you wallet?
0: Talent again, Mamma, no, by as you are being. I saw a two uncle and Bawak party. Gini gbogbo yen sin se okay te ba ni ki Tinubu ma wole se yen wa so wi pe ki Nigeria na abi ki eyin le ke fale moro ara yin e foro Tinubu le ni ba mu number yin sin ti mo pe sori afefe kawo yin o ma pe yin won MC rawo sun ti o da ori iroyin la wa a so fun yin na e tun pe wole hello
4: hello
0: e ka ro sa jare
4: hello
0: yes sir
4: I'm not going to be able to do that.
0: I'm going.
5: Come on, football, come on, go.
0: I miss her. I should go. Hello.
6: Hello.
0: Ekaro.
6: Ẹ̀rọ àbínú kọ́ mi jọ lálópò padà.
0: A kọ́ mi.
6: Tí ẹ rí tí mo ń sọ fún yín pọ̀pọ̀lọpọ̀ ọmọṣòro Nàìjíríà ni. Ẹni tó bá kọ́ síbẹ̀ náà ká dá gbóríyìn fún ní Nàìjíríà látọjọ́. Torí pé foundation tí ò dá wọn kò sẹ́ni tó ń ronú pa yẹn rárá. Wọ́n ń sọ̀rọ̀ nípa Dangote. Aṣojú àwọn tó ń yọ wá lẹ́nu ni Dangote. Gbogbo Nàìjíríà gan lówó nínú ìjẹ́ tí Dangote ṣe. Ṣebí kí náà ti ń pè àwọn refinery fọ́ṣọ́n gbé nígbà lórúkọ tó ń pè léèdè tó ń ṣe yẹn. Tí ó bá jẹ́ pé wọ́n fẹ́ràn wà ní àwọn yẹn ni wọ́n máa ẹ̀ǹkọ́rẹ́ẹ̀dì tó kó máa pọ̀ wọn ní ṣe fún gbogbo wọn jọ fọwọ́sowọ́pọ̀ fáwọn fẹ́ jọ wá lẹ́nu ni. Ẹ ti gẹ̀tẹ̀ tó o kì í ṣẹ̀rẹ̀ ẹni tìrí fún máa wẹlé kìnní wẹlé kìnní kan tá a máa ṣẹ̀ṣẹ̀ ara wa. Ẹlòmíì ò lè dá ìjọba ilé ẹ̀ ṣe tinubu ló ràn jú mọ́. Kò lè ọdún àrí ìjọba ilé ẹ̀ kò lè dá ṣe. Ẹ kó ètò bàbá.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun Gọmìdọ́lá. Ẹ já máa lọ láàárọ̀ yìí. Adúpẹ́ lọ́wọ́ Peter Ọláníyì tó mujọ́ ẹ̀rọ fún wa láàárọ̀ yìí. Ọ̀rẹ́ pàtàkì lọ́wọ́ aláṣà tolùdarí iléeṣẹ́ yìí, ọmọọba Lánrin Johnson. Lágbára Ọlọ́run. Ẹ já pàdé láago kan lórí ètò bó ṣe ń lọ. Aago kan sí aago méjì tó ní ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀rí Olúwa Gbémilékè Adébáyò lorúkọ tèmi. MC Ìràwọ̀ yín náà ni. Àgbàlagbà ọmọdé ti ń pẹ̀gbẹ́ bàbẹ̀ ló kọ. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́. Ìlú Èkó ò ní dàrú. Ìpínlẹ̀ Ògùn á gún fún wa. Lágbára Ọlọ́run. Gbogbo ohun tá a bá dáwọ́lé yóò yọrí sí rere ni. Èmi àti yín ọwọ́ wa ló jọ wà. Ìwọ náà gbìyànjú tiẹ̀. Kémi náà gbìyànjú tèmi. Ta ni ìwọ gan ti ràn lọ́wọ́ lágbègbè ibi tó ń gbé. Ẹ ṣe títí ọ̀sán tá a tún láǹfààní láti gbóhùn yìí. Ilé ò ní lé wa, ọ̀nà ní nà wá, gbòrògbòrò ayé ò ní lù fún wa jó. MC Rao, mo yọ o, Ọlọ́run ọba mi sáyẹ̀nsì, ẹ káàárọ̀.

0: Awesome talk every day, all day. The beat of Lagos, one man turned history into a show. Boy Dis Africa presents Bide Coca Job Description 3.0. Thanks for
1: Value, innovation. Radio has never been this exciting.
0: Lagos, performing live on stage. Dex Soccer, Dr. Smile, Bash, Phronesis, Tabola, MC Relax, Ovieri.
1: This is
0: John. Generous and many more, all on one stage. Music by the incredible Olabest and on the wheels of steel, DJ Rhymes. Date, Sunday the 2nd of August, 2026. Venue, Necker House, Plot A2, Akin Balogun Street, Alausa Ikeja, Lagos. Time, 5 p.m. Tickets, regular, 10,000 Naira. VIP, 25,000 Naira. Gold table for 10, 500,000 Naira. Diamond table for 10, 1 million Naira. For tickets, sponsorship and inquiries, call 0703-575-5371 or 0815-520-8453. This is not just a night out. This is Job Description. Mondo to Lagos.
1: Proudly supported by Jordan 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.
4: From Lagos, this is
5: Jordan 105.5 FM.
6: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dù Jordan 105.5 ẹ̀fẹ̀ ọ̀bàdì ẹjọ́ ètò pọ̀ ńlẹ̀ yìí lóòótọ́ ṣùgbọ́n ara ọ̀tọ̀ lè tó bó ṣe ń lọ. Ilé àkókò ni wọ́n ti ń gbẹ́dò bó bá derí òkìtì ẹranko bí ọ̀bọ ò ṣe farawé bó ṣe ń lọ yóò máa wáyé ní ìkànnì Jordan 105.5 ẹ̀fẹ̀ ní gbogbo ọjọ́ ajé sí ọjọ́ Ẹtì Monday to Friday pẹ̀lú aago kan ọ̀sán ètò ìlera àwọn ojú ọjà àwọn ọjà olójoojúmọ́ ilé wa àti ìròyìn ọjà wa lágbo amúlùdùn ìròyìn eré ìdárayá lágbo òṣèlú ìdílé aláyọ̀ ẹ̀fẹ̀ àwàdà ẹ̀wò àtàtò ìyọ́dún lè tó bó ṣe ń lọ ní ìkànnì Jordan 105.5 ẹ̀fẹ̀ ẹ má dá òtẹ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dángájíá lẹ́ máa bá pàdé lórí ètò bó ṣe ń lọ lójoojúmọ́ bó ṣe ń lọ lọ bá ètò nítorí pé ó dùn yàtọ̀ yàtọ̀.
7: Ìgbà mi ti dé ayé ẹ̀wọ̀n bá mi jó yé ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀ èmi ọmọ yín tó tán náà ni ẹ máa gbọ́ ètò MC Rawọ̀ Akérèjẹ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò don't touch it ẹ máa gbọ́.

0: ìgbàláyé ọ̀rẹ́ mi tó bá dùn fún ọ kó o ṣọ́ra sí.
1: Listen now and turn up.
0: Ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́.
2: 105.5. Follow us on social media. Facebook Jordan 105.5 FM.
0: Yẹ̀rọ ọ̀kìnrin mi ọlọ́.
2: Twitter Jordan 105 FM.
0: Fa àmọ̀jọ ọlálọ́mí ọmọ abisujo kan fa ọmọ ká ẹrú ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ̀ ilá kájọ ọmọ lọ ni.
2: Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
0: Ilé bàbá tó bí mi lọ́mọ. Ẹ̀rí olúwa gbé mi lékè Adébáyọ̀ ló kọ tèmi MC ìràwọ̀ yín náà rèé o. Àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ. Mo ní kì í ṣe bí ti gbéraga ohun ọlọ́run ọba mi lódìrí ẹwà fákòkọ. Akérèmàsì èèyàn jẹ́ àgọ́lẹ̀ dẹni tó gbọ́n àwòsùn bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rè. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Báwo níṣẹ́? Báwo lòwò? Báwo nìdáwọ́lé? A kú bójú ọjọ́ ṣe rí. Ọlọ́run ọba mi á bùkún fún wa. Òkè òkè lẹ́mú ru sí òkè òkè lá máa lọ. Razak Adéjàre wà pẹ̀lú mi ilé àgọ́dọ̀ nírọ̀lẹ́ yìí. Ẹ kú lé o mò kí n. Ni lọ́sàn-án yìí ọ̀bìnú ìgbàlẹ́bà tí iṣẹ́ bá ti pọ̀ jù lára àti wà ní ọwọ́ ọ̀sán. Ó ṣeéṣe kó wá jẹ́ ọwọ́ ọ̀rọ̀lẹ́ náà lẹ́yìn wà níbi tẹ̀ tí ń gbọ́ mi nílùú tẹ́ wà lórílẹ̀‐èdè tẹ́ wà. Mò kí n tó bá jẹ́ àárọ̀ lẹ́yìn náà wẹ̀ káàárọ̀ tó bá jẹ́ pé ọwọ́ alẹ́ ni ẹ kú àṣálẹ́. Ṣùgbọ́n ipòkípò tó léwu kẹ wà lásìkò yìí a kú bójú ọjọ́ ṣe rí. Ẹ kúlé ẹ káàbọ̀ sórí ètò bó ṣe nà mò ń bọ̀ mi tí ì dé.

0: èmi náà ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ rí olúwa gbé mi lékè ẹ̀yin olólùfẹ́ ètò bó ṣe ń lọ tọjọ́ ọjọ́ ajé àtọjọ́ ìṣẹ́gun ṣùgbọ́n tòní ọjọ́ ìṣẹ́gun ọlọ́run ọba mi ó ṣẹ́gun fún gbogbo wa ẹ̀yin oníṣọwọ́ ẹja tẹpamọṣẹ́ àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kì í tan ní jẹ báwọn àgbà ṣe wí inú iṣẹ́ tá a bá fọwọ́ wa ṣe ẹ máa ń pẹ́ lọ́wọ́ ẹni dáadáa ó máa ń pẹ́ gan-an a tún máa ń ní ìgboyà láti yangàn lé lórí ohun tọ́lọ́run bá sì fún èèyàn ó fún ọ ni béèyàn bá fún ọ ó ṣe é ṣe kí ẹni bẹ́ẹ̀ wá gbà padà ṣùgbọ́n ohun tọ́lọ́run fún ọ ìwọ ló ní láti mọ̀ ní ẹ̀yìn ìgbà jẹ́ kó rí ọlọ́run ọba gan kó wú jẹ́ kó rí ẹ̀ wú pé yes káre ọmọ ọ̀dọ́ rere mo fún ọ ó dẹ̀ ló dáadáa ẹ já ni ọ.
1: If you want make a ginger, give me tea, kokoro.
2: You don't lie when I say adidi, adidi.
0: No dada o. Gbogbo awon t'Olorun fun ni ebun adamo ti won fi se iwa ibaje. E fi won le. E fi won le. Mo n bo wo Olorun. Ko ya logun odun. Sugbon t'Olorun oba mi ba de tan si won lodo lori wipe won lo ebun yen lona to to. Sugbon emi n be yin. Ẹ̀bùnkẹ́bùn tó o bá ní lò dáadáa iṣẹ́ tó o bá ń ṣe ṣe dáadáa má wò wípé bí gbogbo ẹ̀ ṣe rí lásìkò yìí má jẹ́ kí rẹ̀wẹ̀sì kó bá ọ má kó rẹ̀wẹ̀sì má jẹ́ kí ọgbẹ́ wà nínú ọkàn ẹ máa tẹra mọ́ dáadáa alágbẹ̀dẹ rẹ tó ń lorin lójú kan láìpẹ́ láì jìnà àpẹẹrẹ ayọ̀ mò ń bọ̀ mí tíì dé.

Olóògbé Alhaji Sikiru Ayinde Barista lele yìí lórí ètò wa ètò yín bó ṣe ń lọ ti ìkànnì Jordan 105.5 FM MC Ìràwọ̀ ló kọ́ mi. Mo fẹ́ kí àwa ọ̀jọ̀gbọ́n tó wà nílé ká bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ arákùnrin kan. Ó bẹ̀ mí gan ni mo ṣe wò pé tọ̀ n ta gbà wá fún náà nu àti pé pàápàá jùlọ tẹ bá wo iléeṣẹ́ Jordan FM bá ṣe ń ṣe àgbélárugẹ ìdókòòwò bẹ́ẹ̀ náà ni à ń sọ àwọn ohun tó ṣe pàtàkì entrepreneurship àti value ní iléeṣẹ́ wa wà fún. Ọ̀rọ̀ arákùnrin yẹn mo fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ká wá gbà lámọ̀ràn ohun tó lè ṣe ṣùgbọ́n mi ní pẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ torí mo ń retí àlejò tó jẹ́ oníṣẹ́ ọwọ́ lórí ètò yìí lọ́sàn yìí tán bá dé tán bá bá wa lórí ètò àjọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí iṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ arákùnrin yìí tí mo fẹ́ kẹ́ gbọ́ lọ́sàn yìí ni wípé bàbá tó bí wọn lọ́mọ ìyàwó mẹ́ta náà fẹ́ ìyá àti wọn òbí ju méjì lọ ọkùnrin kan obìnrin kan ẹ̀gbọ́n ló wá jẹ́ obìnrin ẹ̀gbọ́n tó jóbìnrin tó jẹ́ ẹ̀gbọ́n fáwọn ìyẹn ni tó lọ̀rọ̀ tá à ń sọ yìí òun wà lókè òkun ó ń ṣe dáadáa àwọn ń bẹ ń bí àwọn náà ń gbìyànjú gẹ́gẹ́ bí ọmọkùnrin tó fẹ́ kí ìrìn àjò ẹ̀ kó dán mọ́rán ṣùgbọ́n bí tá à ń lọ gọ́gọ́ rèé tó fi pè mí wípé kí n dákun dábọ̀ kí n bá wọn sọ̀rọ̀ yìí káwọn ara lè gbà wọn lámọ̀ràn lé lórí wọ́n ní tó bá rẹ bàbá àwọn ẹ̀gbọ́n wọn tó wà ní òkè òkun ó fẹ́ sẹ́ndì owó sílé ṣùgbọ́n ó fẹ́ gbóhùn bàbá lọ́wọ́lọ́wọ́ báyìí náà tá à ń sọ̀rọ̀ ó rẹ bàbá ṣùgbọ́n wọ́n ní gbogbo ìgbà tó bá ti rẹ bàbá bàbá máa ń kúrò ní ilé tiwọn wọ́n á lọ sọ́dọ̀ ìyàwó kejì ọ̀dọ̀ ẹ̀ ni bàbá máa ń lọ àwọn dẹ̀rẹ́ àwọn ò láǹfààní láti lọ ọ̀dọ̀ ìyàwó kejì yẹn bẹ́ẹ̀ làwọn ò sì fẹ́ kó mọ̀ wípé àwọn fẹ́ sẹ́ndì owó sí bàbá àwọn ìdí ni wípé ìyàwó kejì yìí gẹ́gẹ́ bí ìrìn àjò àti ìṣọ́ra ẹni ìjáde sọ́rọ̀ ẹni tí àwọn ṣe wọ́n jẹ́ kó yá àwọn wípé ẹni yìí ò fẹ́ àwọn fún re bàbá sì rèé bàbá ń pè kí wọ́n gbárùkù ti òun torí pé ó rẹ àwọn báwọn bàbá ẹ̀gbọ́n tó wà lamẹ́ríkà ò ní nọ́mbà bàbá àbúrò rẹ ọkùnrin náà ló lè pè tí ó gbé fóònù fún bàbá kí bàbá ó bá wọn sọ̀rọ̀ kán lè sẹ́ndì owó torí pé ẹ̀gbọ́n obìnrin lòun ò kàn lè sẹ́ndì owó láì gbóhùn bàbá ẹ mọ̀ ẹlòmíì á wò ó pé bóyá wọ́n fẹ́ fọ ọgbọ́n gbowó lọ́wọ́ òun ó lè dérò tó wà lọ́kàn àǹtí nìyẹn tó wà lamẹ́ríkà ọ̀rọ̀ yìí wá sọ orí arákùnrin yìí ó sọ wọ́n sínú ìpòrúru ọkàn bí ìgbà pé bóyá wọn ò mọ̀ ọ́n ṣe lójú ẹ̀gbọ́n wọn ìyún àkọ́kọ́ ọ̀dọ̀ ẹni táwọn ń sá fún táwọn ò tiẹ̀ fẹ́ kó mọ ìgbé ayé táwọn ń gbé ẹ̀mọ ilé olórogún ẹ̀yin àgbà náà lẹ́nu ilé olórogún ogun ṣùgbọ́n kì í ṣe gbogbo ilé olórogún gbà mí náà lógun ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni tá à ń sọ lásìkò yìí gẹ́gẹ́ bí ohun tí àwọn sọ ṣùgbọ́n bẹ̀ ni bàbá wà bàbá ò dẹ̀ fẹ́ fi bẹ̀ẹ́lẹ̀ ìyá ẹ̀gbọ́n ó fẹ́ sẹ́ndì owó ṣùgbọ́n kọ́kọ́ fẹ́ gbóhùn bàbá ẹni tó dẹ̀ lè lọ sọ́dọ̀ bàbá láti lè jẹ́ kí bàbá kó bá ọmọ wọn tó wà lókè òkun sọ̀rọ̀ òun náà ń sá fún ìyàwó bàbá ibi tí bàbá wà bọ́rọ̀ bá kanlẹ̀ tó kòkè ẹ̀yin àgbà lórí ibi tá a gbé sí ẹ bá wa gbé ibì kan lọ́sàn-án mò ń bọ̀ kí wá sójú òpó lẹ̀.

0: 0906000 3352 ọ̀rọ̀ rẹ̀ o wọ́n ní ìrírí pọ̀ jáǹtí rẹ̀ rẹ̀ ibi ò bá rìn dé ló mọ̀ dé mẹ́wàá ṣẹlẹ̀ àǹtí
1: ẹ
0: káàsán ma
1: tèmi tọpẹ ló fẹ láti ṣàgàm
0: ìyá mi tèmi tọpẹ láti ṣàgàm
1: àmọràn tí máa gba ọmọ ọkùnrin yẹn ni pé kó fi tọlọ ṣíwájú kò sí kankan tó rẹ ẹ wo kó fi tọlọ ṣe kó gbàdúrà kó tó lọ kò sí kankan tó ní sọkọ bá lọ bẹẹ yẹn èyí tó wà nílùú òyìnbó yẹn máa ní pé wọn ló ń pa kókò kankan tó ṣe bàbá ọkọ fẹ fóun gbowó ni.
0: Ẹ ṣeun mọ mi tèmi tọpẹ láti ṣàgámù God bless you ẹ ṣe ojú òní tì yín 0906000 3352 0906000 3352 òun náà lójú òpó tẹ́ fi bá mi gba arákùnrin yẹn lámọ̀ràn lọ́sàn ẹ ló
2: ẹ káàsán
0: mà.
2: Ẹ kú ètò.
0: Yes sir.
2: Peter Raymond ló pè látàgége.
0: Bàbá.
2: Wọ́n ní tó bá kanlẹ̀ tó kàn jìkà. Ó ìní dùkan tá à ń gbé ka.
0: Ibẹ̀ náà la fẹ́ gbọ́ báyìí.
2: Àwọn iléeṣẹ́ tó máa ń báyàn jíṣẹ́ ti wà lórílẹ̀-èdè yìí. Tó bá máa lò ó lọ́nà yẹn àdírẹ́sì àbí bí bàbá ṣe rí. Wọ́n ti lè ṣe fídíò pọ̀ tán bá dọ̀dọ̀ bàbá. Nípa bẹ́ẹ̀ á fi nǹkan tó máa fi ránṣẹ́. A sì máa pẹ sí bàbá. Nǹkan yàrá dẹ̀ débi tẹ́ kú dé. Tọrọ nítorí pé bóun ṣe ń bẹ̀rù lọ́hùn lọmọ tíbí náà ń bẹ̀rù. Wọ́n àbọ̀ àwọn méjèèjì. Ó lè ṣe lọ́nà yẹn.
0: Ẹ ṣe gànbá mi Peter Raymond láti Agege. Ẹ tó lọ̀rọ̀ náà ń gbọ́ gbogbo ohun tí ẹ̀ ń sọ lọ́sàn yìí. Iṣẹ́ tá a rán wa ni. Iṣẹ́ tá a bá sì rán kọ̀ kì í pakọ̀. 0906000 3352 ní kẹ̀kọ́ láwọlé gbé òkè.

0: 0906003352 lára àwọn tó ń ṣẹlẹ̀ láwùjọ, àwọn tó ń ṣẹlẹ̀ ní àyíká wa, àwọn ìdojúkọ àwọn èèyàn òun náà là ń gbéyẹ̀wò ní orí ètò wa bó ṣe ń lọ tọ̀sán tòní tòní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026. Gẹ́gẹ́ bí a ṣe ń bá bọ̀, àwọn bàbá àwọn ìyá wa ti ń gba arákùnrin lámọ̀ràn, àwọn nǹkan tán tún lè ṣe. Ìyá mi àkọ́kọ́ ni kán fi tọlọ́run síwájú, kán gbàdúrà kán tó lọ, ìyẹn tó bá jẹ́ pé wọ́n fẹ́ lọ kán gbàdúrà. Bàbá wa Peter Raymond náà tún fún wa ní àwọn ohun tí ayé ọ̀làjú tó lè fi ràn wọ́n lọ́wọ́ nípa fífi nǹkan ránṣẹ́. Hello.
1: Ẹ
0: sà, ẹ káàsán sà.
1: Ẹ̀ka ọkọ̀ kò ní gbé láti Láfẹnwá Ìtèlé.
0: Láti Láfẹnwá Ìtèlé, ẹ káàbọ̀ bàbá.
1: Mo máa ń wá tèmi ni pé ọ̀gá wa kò kékeré kan fún bàbá yẹn fi ara ẹ̀. Ó gbà pé ọ̀gá tí bàbá náà kò ní ìjà rẹ̀ bí bàbá bá lọ. Ẹ má kàn sí bàbá, wá lè fi bàbá. Wá lè jíṣẹ́ fún bàbá tó bá ìgbà ìnú, wá lè rí bàbá tó bàbá lọ́wọ́, wá lè fi lọ́wọ́.
0: Kan wá fóònù kékeré ṣùgbọ́n tó bá máa fún bàbá náà ní fóònù. Ẹni tó wà ń bí tí ò fẹ́ débi tí bàbá wà, bó ni ó ṣe fún bàbá ń fóònù? Ẹ̀gbọ́n sì fẹ́ gbóhùn bàbá kó lè gbà lóòótọ́ pé òdodo ọ̀rọ̀ làbúrò rẹ̀ sọ fún un nípa àìsàn tí ń ṣe bàbá, kóun gan lè tó lè sẹ́ndì owó. Tọ́.
2: Awesome dog every day.
0: A máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀, a máa jó gbogbo ẹ̀ pọ̀. 0906003352 tẹ́ ẹ bá ti pè wá tàbí 0705169 7912 tí aláwọ̀ yẹ́lò ń bá lọ ẹ̀ pa aláwọ̀ gírìn 0705169 7912 tàbí kẹ́ máa tàtẹ̀jíṣẹ́ sórí WhatsApp nọ́mbà tèmi yìí sì máa kà síta 0912411956 tẹ́ ẹ bá sì pè wá kẹ́ yí rédíò yín lọlẹ̀.

0: kò ìṣẹ́jú bí mẹ́fà sí márùn-ún ìṣẹ́jú márùn-ún sí mẹ́fà tá a fi kúrò lórí ọ̀rọ̀ ẹni tá a mú wá yìí kó tó di pé ohun tí mo fẹ́ mú wá gangan gẹ́gẹ́ bí àwa oníṣẹ́wọ́ oníṣẹ́wọ́ méjì kan ni mo fẹ́ mú wá tí mo mú ọ̀rọ̀ wọn wá lónìí àwọn oníṣẹ́wọ́ méjì péré ni mo mú wá lónìí ṣùgbọ́n tá a bá ti débẹ̀ ohun tí mo fẹ́ sọ tá a fi dá sí a mọ̀ mu. Hello.
1: Hello.
0: Ẹ káàsán sá.
1: Ẹ káàsán Ekweto.
0: Yes sir.
1: Ọlọ́run máa tún ọ máa gun ọ máa gun lọ́wọ́.
0: Àmì.
1: Ẹni tẹnu gbọ́ fẹ́ wọn.
0: Àmì sá.
1: Ṣé rí ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún àwọn ènìyàn? Ìfún pàápàá àwọn ọkùnrin tá a máa ní ìyàwó méjì níyàwó mẹ́ta. Wọ́n sì ń kọ́kọ́ tó burú nínú wípé kí bàbá yẹn ṣe àtúnṣe láàrin àwọn ọmọ àti ìyàwó ẹ̀. Ṣé tí bàbá ò bá ṣe yẹn, bàbá ló fi ọ̀hún yà jẹ́ o. Ẹni tí bá dẹ̀ ṣẹlẹ̀ àbí tó bá kó àwọn ọmọ ò lẹ́rìí kankan lọ́dọ̀ náà. Nítorí pé oníkálukú ló ń jà fórí ara nínú ayé. Àsúmì wípé wọ́n sẹ̀dí owó sí bàbá gan. Kí ni probability pé ọwọ́ bàbá lówó máa dé bù. Ìyàwó àtàwọn àwọn tó wà ń bẹ náà lọ́ máa dówó yẹn. Owó yẹn bẹ́ẹ̀ tó wá dówó gan wọ́n lè torí ẹ̀ tètè pa bàbá.
0: Ó dà pé ohun tí àbúrò gan jà fún nù.
1: Bọ́wọ́ bá tún ti pọ̀ jù wọ́n torí ẹ̀ pa bàbá. So ọlọ́ọ̀bọ lọ́jọ́ òní ló máa jẹ́ dára ní àwọn ẹ̀dá. Kí bàbá tó bá láwọn láwọn tó bá láwọn ẹbí kan pe àwọn ẹbí wọn so dat kan bá wọn dá sí i tó bá dá sí i bàbá yà á lè kó bá ikọ́ dè náà ni àbí ìkọ́kọ́ ọlọ́run á tún sílẹ̀ o.
0: Àmì o ẹ ṣeun gan.
1: Òṣèlú àti òṣèlú o ẹkọ ètò àbáyébọ̀.
0: Ẹ ṣeun bàbá mi ẹ ṣe gan sa.
1: Orúkọ tèmi ni Ayọ̀mídé Ogunṣíjì.
0: Láti
1: bá láti lábọ́ wá ìpele.
0: Ẹ ṣeun bàbá wa Ayọ̀mídé God bless you sir. Ẹgbọ́n mi fún mi Lọ́lá tí wọ́n jẹ́ Jerry Williams orúkọ fún mi Lọ́lá láwọn tí máa ń pè wọ́n bẹ́ẹ̀ Jerry Williams mo kí yín kò ní bàjẹ́ fún yín lágbára ọlọ́run chairman àjọwà brotherhood nù ẹ bá ń tọ́jú akọgun kẹ́sì ṣètọ́jú sagat àti bàbá ògùn dá.
2: The verses are sweet and it's about to get all funky today.
0: Ọlọ́run
3: fún ní ìtọ́ni.
0: Kọfí sínú ọjọ́.
3: Ìjọba ìtọ́ni ọlọ́run ojú gbogbo lọ. Bẹ́ẹ̀ tó bá fọkàn sí wípé tó ń bá bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run á dáhùn lóhùn.
0: Mo
3: gbàgbọ́ pé ọlọ́run á fún ní ìtọ́ni tó yẹ.
0: Àtọ̀sọ́nà.
3: Kí ni ìtọ́sọ́nà tó yẹ? Ní ìtọ́sọ́nà tó yẹ. Ọlọ́run wà pẹ̀lú níta. Ẹ kú sẹ́.
0: Ẹ ṣe sá.
3: Ẹ
0: sá.
3: Hello.
0: Yes sir.
3: Àwọn kankan wà tí mo ní láti week Monday. Ẹ sọ̀rọ̀ nípa oyún fún wa. Mo pe nọmba àwọn nọmba yìí ò lọ bẹ̀ tí nọmba ti yìí ò gẹ̀ẹ́jẹ̀ bóyá kẹ tó parí bóyá lè fi fún ọ̀sà.
0: Màá tún tún pé tẹ bá ti kúrò lórí ẹ̀rọ màá pe nọmba mi fún yín.
3: Ok ok
0: ẹ ṣeun ẹ sá. 0912411956 ni nọmba tèmi 0912411956 bóyá yín náà ní àwọn kankan tí ẹ fẹ́ bá mi sọ abẹ́ fẹ́ polówó ọjà ẹ lè pe nọmba mi yẹn náà 0912411956 ká tó kù lórí ètò náà máa tuntun pé pé a lè rí èèyàn kan sí lábala ti ọ̀rọ̀ arákùnrin táwọn àgbààgbà tí wọ́n ti ń bá wa dá sí ojú òní ti gbogbo wa ilé wa ò ní dàrú ìrìn àjò wa ò ní bàjẹ́ lágbára ìlédùmarè orí ètò bó ṣe ń lọ náà la ṣe wà pẹ̀lú mc rao lórí ìkànnì jordan 105.5 fm madam kg speak ẹ ṣe wọn gbé wa sórí ẹ̀rọ ayélujára instagram. Hello.
4: Hello bàbá ìràwọ̀.
0: Ẹ káàsán sá.
4: Ìràwọ̀ ọgbà.
0: Àmì.
4: Ọlọ́run ní já ti ṣe.
0: Àmì o.
4: Mr. Wakili Rahimi ló ń sọ̀rọ̀.
0: Ọgbọ́n
4: ilé ìga ọ ń kọ́ àwa tá a ń bọ̀ lẹ́yìn àwọn bàbá wọn yẹn ọ ń kọ́ wa lọ́gbọ́n ni. Mo fẹ́ràn abúlágbára mo fẹ́ràn abúlágbára tó bẹ̀rẹ̀ ọ̀jẹ̀ rárẹ̀ ní wá ká. Obìnrin yẹn kò fẹ́ kí ẹni tí bá bọ́ sọ́wọ́ bàbá kọ́ máa pọ̀ sọ́dọ̀ àwọn ọmọ síbí àwọn ọmọ síbí ọ̀sìn ìgbẹ́ wọn máa yan bàbá jẹ. The best thing gẹ́gẹ́ bí bàbá wa kan ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni wípé kí bàbá kó sì fi bàbá kó pa àwọn méjèèjì papọ̀ kó tiẹ̀ tó fẹ́ lù mí ìrẹ́ sílẹ̀ àwọn ará ẹbí wọn kí wọ́n parí ìjà yẹn. Ọlọ́run kọ́ lọ́rọ̀ ẹ̀mí fún gbogbo wa bí bàbá yẹn bá lọ kú fáwọn ọmọ yẹn ò ní débẹ̀. Àbó ìyá yẹn nìkan yóò dé ìyá yóò dókù.
0: Yóò dá ṣe.
4: Tí wọ́n bá ṣètò láàrin ara wọn then àwọn ọmọ ẹni máa mọ̀ bí wọ́n ti máa lo sẹ́ẹ̀sì bíi ti yorùbá mi ìdìsínàmì kí wọ́n tó kọ́ wọ́n pe ti ọba ọlọ́sẹ̀dínwó tó pọ̀ rẹpẹtẹ. Àwa ni kò sẹ́ẹ̀dì ẹ̀sán máa pa á sí fún bàbá ní tiẹ̀. orí ìkọ̀ọ̀sọ náà tí ìbáǹjẹ̀ ó kékeré ìbáǹjẹ̀ ńlá ọwọ́ ọbẹ̀yẹ ọjọ́ ọmọ máa há sí.
0: Ẹ ṣeun bàbá mi.
4: Oye yín o ní ọmọ control bàbá. Bọ́rọ̀ ti jẹ́ nìyẹn. Ọwọ́ ọkọ̀ wa máa ṣe ọ̀rẹ́ ní ayé kò yìí sí o.
0: Àdúgbò wo lẹ ti pè wá yẹn sà?
4: Kọ̀máǹdì ni mo ti pè.
0: Ẹ ṣe gan sà, God bless you sà. O ti lọ kọ̀máǹdì ni bàbá ti pè. Ojú òní tì yín, ẹ ṣeun. Ọ̀rọ̀ rèé lẹ́nu àwọn àgbà tí wọ́n bá wa dá sí.

figi gun lápá bẹ̀hùn ká tún gboko bòmíì lọ lọ́sàn-án tòní lórí ètò ọ̀wẹ̀ tó yín bó ṣe ń lọ kọ́wọ́ yí ọwọ́ padà lórí ètò razak adéjà ìlú wa ń di kọ́ńsó jùgbà.

0: bẹ́ẹ̀ ló ṣe kí Dr. Saheed Òṣùpá tabáníkò kan wa lè sọ torí kó lè kan ẹni tó kúta mọ̀ ó lè kan ẹni tí yóò kàn ṣùgbọ́n àbúrò ní kan ẹni tó súnmọ́ wa àbúrò sì ní kàn wá náà débi pé yóò kó bá ẹni tí ó súnmọ́ wa náà nídàkejì lágbára ọlọ́run a ti wà lábala tó kàn báyìí níbi tá a ti fẹ́ jọ gbé àwọn ọ̀rọ̀ kan yẹ̀wò nípa iṣẹ́ ọwọ́ méjì iṣẹ́ ọwọ́ jàǹkàn-jàǹkàn iṣẹ́ ọwọ́ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ méjì tó jẹ́ wípé kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n ìbéèrè wa ni èmi fẹ́ béèrè lórí àwọn iṣẹ́ ọwọ́ méjèèjì ọ̀hún ẹni pé iṣẹ́ ọwọ́ o àkọ́kọ́ ni iṣẹ́ bíríkì kálà tá a mọ̀ sí bricklayer ẹ̀yin bricklayer ẹ bọ́ bí o iṣẹ́ kejì náà ni iṣẹ́ alumílíọ̀n ìyẹn àwọn tí wọ́n ń ṣe alumílíọ̀n náà láà pè wọ́n alumí wọ́n ń ṣe alumílíọ̀n àti bricklayer iṣẹ́ méjèèjì ló jẹ́ iṣẹ́ tó làmìlaka iṣẹ́ tí èrò pọ̀ sí jù níṣẹ́ méjèèjì ṣùgbọ́n mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ wà nílé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ jákọ̀jọ́ gbé yẹ̀wò wípé iṣẹ́ méjèèjì nìkan ló wà ìbéèrè àkọ́kọ́ nínú àwọn méjèèjì bricklayer àti aluminium ta ló ń gbaṣẹ́ jù tá a mọ̀ sí contract ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá lọ́mọ iṣẹ́ nínú méjèèjì èwo lẹ lè sọ pé ìwọ ọkàn mi balẹ̀ láàrin ọdún kan sọ́dún méjì màá ti máa jẹ mùtá lára rẹ mo fẹ́ ká jọ fi jọ̀rọ̀ ká fi jọ̀wẹ́ ọ̀rọ̀ ni o ẹ má ṣì mí gbọ́ iṣẹ́ ńláńlá ni méjèèjì alumílíọ̀n àti bricklayer iṣẹ́ kọ́lékọ́lé àtàwọn tí ń ṣe alumílíọ̀nù wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ náà ṣùgbọ́n ìkànnù méjèèjì mo fẹ́ kẹ gbé kan sókè kẹ fi kan sísàlẹ̀ lọ́dọ̀ tí kẹ gbé kan sókè kẹ fi kan sísàlẹ̀ àti pé pàápàá ewu gan ló gbówó lọ jù nínú méjèèjì ewu ló ń gbaṣẹ́ jù nínú méjèèjì ṣé bricklayer ni ṣe alumílíọ̀n ni èwo lẹ lè fọwọ́ sọ̀yà gan nínú méjèèjì fọmọ yín pé wo lọ́kọ́ alumílíọ̀n irọ́ bricklayer ni o lọ́kọ́ nínú iṣẹ́ méjèèjì àwọn iṣẹ́ méjèèjì náà lè rò sì pọ̀ sí jù àwọn ọ̀dọ́ pọ̀ ńbẹ̀ dáadáa wọ́n dẹ̀ ń ṣe dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe kí ni ká fi wò ó ká jọ wò ó ká gbé yẹn wò gẹ́gẹ́ bó ṣe ń lọ lọ́sàn-án yìí kg speak náà ti ń bá mi fà kó tó di pa gbé ẹ̀rọ gbohùngbohùn sókè ìyẹn máìkì wá sókè tá a fi sí mo fi nà sórí afẹ́fẹ́ wọ́n ti mú kan ṣùgbọ́n wọ́n tó sọ láìpẹ́ ìyá wa mọ̀lẹ́ni kejì wọ́n wà nílẹ̀ agodo pẹ̀lú mi lọ́sàn-án yìí náà ẹ ti mọ̀ pé àjọ máa ń ṣe ni tọ́ 09063352 ṣé bricklayer lẹ́yìn ó tò sí abalumílíọ̀n 09063352 tàbí
1: ìtọ́ tó wà nídìí ẹ pàtàkì ní iṣẹ́ ń gbọ́
0: a wà pẹ́ lóyìn
1: tọ́wọ́ bá kọ́ṣẹ́ tó bá lóòótọ́ kò sẹ́ni tí ò ní jẹ́ náà méjèèjì tó di ẹ́ǹsì bíkà ló tètè máa ríṣẹ́ gbà jù ó gbẹ́ni bíjẹ́ bíbẹ̀ rẹ̀ nìyẹn
0: bricklayer ló máa ríṣẹ́ gbà jù
1: tọ́wọ́ wà lórí àwọn irú tọ́wọ́n sì kóra material sí wọ́n sì máa bẹ́ iṣẹ́ lọ ó ló ní iṣẹ́ lórí jù
0: mo ti di àwọn ìdí pàtàkì kan mú náà rọ yín òtítọ́ ló dáa jù náà gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe òtítọ́ ló dáa jù ṣùgbọ́n èmi kàn mọ̀ gbé àwọn méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ sì ti mú bricklayer ó di ẹni. ẹ̀lò ẹ ká sàn ẹ yí rédíò yín lọlẹ̀ ẹ bá yí rédíò yẹn lọlẹ̀ sà tẹ́ ẹ bá ti pè wá ẹ bá wa yí rédíò yẹn lọlẹ̀ à ń gbọ́ yín ṣùgbọ́n ariwo ń pọ̀ à ń gbọ́ yín ṣùgbọ́n ariwo pọ̀ tẹ́ bá kàn ti pè wọlé ẹ jìnà sí rédíò yín tàbí kẹ́ ẹ pa kẹ́kàn tẹ ibi tí ó ti kò ní lè dà yín láàmú láti má gbọ́ mi. ẹ̀lò ẹ ká sàn sàn. kí lẹ pé orúkọ yín. moro mú bọ̀ láti má tọgun. báwo ló ṣe rí lọ́dọ̀ tí.
1: ẹ̀rí lọ́dọ̀ ṣe ní o
2: plumber le nails plumber le set ni
0: okay sir
2: na ko boni si owo e do se jara ni mo fit layer
0: ni brick layer
2: alo se jara ni aluminium ta won se dey rock ta ni o abro kan se dey se won tara ni
0: hmm
2: o tara brick la ni won na fit le do ko ba je ko brick la fit se ara ni le se o plumber bo le se kapta bo le se
0: ti o ba ti brick layer o ba ti bere
2: Because you can't do it.
0: Awọn to nkose awọn odo to nkose aluminium le nsin brick layer o le ko won le ko da kan lenu hello
3: MC Jordan
0: present sir
3: ma ko to
0: yes sir e ka san sir
3: e te tun mo wa ni so o so la so go bi o
0: ibi te ba ni ki lo mo nlo sir
3: ise o wa o ni to ah ni to le ni ise wa
0: ami
3: mi ta re mo lo ko pada
0: e ka bo sir
3: gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ ọjọ́ bá wo iṣẹ́ bíríkìlà iṣẹ́ tó ti wà látàyé báyé ni
0: láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀
3: tẹ bá wọn máa wo ọ̀rọ̀ aluminium tá n fẹ́ǹsì ṣé ẹ ti mọ orí ibi tá a ti ń bọ̀ tẹ́lẹ̀ tá fi ń bolé ibi tá a sì dé la ìmọ̀ àti ìmọ̀ ibi tá
0: a ń lọ
3: bẹ́ẹ̀ ni lórígbà kan nígbà tó ti ẹ̀yìn ń lo páànù tó do ní síléètì àwọn èèyàn tó ń yí padà sí nísìnyí ni akéde aluminium a ti mọ̀ ètò òyìnbó o ṣùgbọ́n àwọn tó ń ṣaluminium tí à ń rí lóde òní ọ̀pọ̀lọpọ̀ wọn owó tó wà ń díẹ̀ ni wọ́n wò pé káwọn pọ̀ lọ kọ́lọ́gé kọ́kọ́ wá pọ́ṣẹ gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́dẹ̀ ń lu jìbì tí ń díẹ̀ ṣùgbọ́n kì í yẹ pé ibi tá à ń lọ́kọ́ nìyẹn bí kìlà gọgọgọgọgọ kò lè kùtà látàyé báyé ló ti wà nígbà tọ́jọ́ yìí mọ ilé oní alálàpá gan apá làwọn bíkì láti wà wọn ti ń mọ ó tún wá domi tìgbàlódé tó ń lo cement ṣíṣí náà àwọn àtúnṣe tó máa ṣe lára lé jálẹ̀ tẹ̀yàn bá kọ́dé ní ìsìnkú ni wọn ti kọ́lé tán bíkì làwọn oníṣiṣẹ́ ń bẹ̀ mọ́ ìṣí kò sí bẹ̀rẹ̀ ṣe máa ṣe ní tẹ̀yàn bá ti ń lò sí ìyẹn a máa ti ṣe ní gbogbo ìgbà ni ó náà yìí tẹ́ bíríkì là ò tán lára lé
0: kò tán ó
3: ṣe bíríkì là ló lé òun ní nọmba wán.
0: ẹ ṣeun lọ́jọ́ tí nínú ẹ ṣe wà mí peter rimo látàgègè ó já ìwé yẹn tún já ẹ lóru ta ló wà bẹ́ẹ̀.
4: àlọ́ àpẹẹsì àwọn kápá wọn.
0: ẹ ká san owó yá mi.
4: ẹ kó ètò
0: olórí
4: àjàwọ̀ láti abúlé ẹ̀gbá ẹ kọ̀rọ̀.
0: ẹ káàbọ̀ yá mi.
4: Ẹ kó tó iṣẹ́ bíríkìlà iṣẹ́ tó ti wà látàyé báyé ni yóò dẹ̀ lè kún tí ò lè fà gbogbo nǹkan tó fi sílẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ igi náà lò ma fi ko window we ise aluminium o fi le to do my wa to ma o ba se jama no o le ti jina wa lo be se do ya o ati se advance to la di ba wa de
0: wo
4: mi ri kila bo se ma wa ti kila la ni owo ko la la le ri ko de ni se ko ma se to ise bi ri kila ni mi gori fun to ba ko le o tun ti yo be fi
0: aluminium iwo le ri pe hun awon ile ngba owo won gbo owo lo won gba se ye pe hun awon da ba wu pe oya lagbaja taju won lo ko bricklayer mu futa o bricklayer mo fe koko jelili lo ka aluminium ewo le yin ri pe oduro tan ninu mejeji lokan ti yin ni to ba ri lokan elomi kan so 09063352 ya wa keji speak bawo lo se ri lodo titiyin na eje ka gbo eje ka mo sugbon lo ri pe keji speak o soro eje n fe se rajo mo bo

0: bẹ́ẹ̀ni iṣẹ́ ta rán ikọ̀ ní ikọ̀ ń jẹ́ iṣẹ́ ta rán mi lè mi ṣe iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ká dẹ̀ gẹ irun orí àwọn èèyàn
1: kásẹ̀ dread kásẹ̀ polówó tèmi
0: kásẹ̀ dread fáwọn
1: iṣẹ́ àkàrà òyìnbó kásẹ̀ kéèkì fáwọn èèyàn kéèkì
0: nínú àkàrà òyìnbó àtàkàrà ẹ̀ tá à ń jẹ àkàrà elépo ìwo ni ó gbówó lórí
1: bẹ́ẹ̀ báyìí ní pàtí èwo lẹ́mù
0: àkàrà elépo máa jẹ
1: èèyàn mú àkàrà elépo àtẹ́mú àkàrà elébo ọjọ́ wo lẹ́jẹ́ tó gbogbo ẹ̀
0: àkàrà elépo àwọn àkàrà àwọn màmá wa tán máa ń dé fún wa gbà ó ní màá mú ní bá lọ patí wọn bá ṣọjọ bí nbà máa ṣọjọ bí ti tọdún tó ń bọ kọ lọ ń ṣe mi wa àkàrà elépo ní ìdè
1: àkàrà elépo ní àkàrà elépo ní lẹyìn ọbẹ tí
0: ó ní máa kó sórí igi ní ẹni tí ò bá ti jẹ kó máa lọ
1: tí n bá fi lè rí àkàrà ìbò lọwọ
0: yín àkàrà elépo ní màá ra
1: èdè
0: àkàrà ìbò gbogbo nǹkan nàìjíríà gbogbo nǹkan yorùbá mo fẹ́ máa jẹ ń sìn gbogbo nǹkan wa
1: kí ló dé tẹ wọ húdì
0: èmi ò wọ húdì irọ òfin náà fi hàn aṣọ lẹwa mo wọ torí òtútù ni mo dẹ̀ wá aṣòfin aṣòfin làwọn ọ̀nà àsìkò òtútù.
1: òun náà ni ó dábẹ́ mo wí pófin náà
0: ni òfin ni èwo ẹ bá wo òwú tán fi ṣe àwọn òwú òfin
1: ni òun náà ni
0: òwú òfin ni. orí ètò náà la wà gbogbo ohun tá à ń gbé yẹ̀rọ tá à ń sọ tá à ń jíròrò lé lórí kò síṣẹ́ tí ò dáa nínú méjèèjì tá a mú wa kẹ́dà ṣáàtì nìkan tó ń ṣe ṣùgbọ́n bàbá wa tí wọ́n pè látòkìjọ wọn sọ̀rọ̀ kan wípé ká máa wá ìmọ̀ kún ìmọ̀ lórí iṣẹ́ tá a bá ń ṣe òun náà sọ yẹn ní ìsìn pé àwọn kọ́ fọ́nìchọ̀ ṣùgbọ́n ní ìsìn nínú ọ̀rọ̀ wọn wọn ni ó ń dun àwọn wípé àwọn alumílíọ̀n gan ti ń gba iṣẹ́ mọ́ àwọn fọ́nìchọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ míì tí àwọn nǹkan míì ti ń gba iṣẹ́ tó yẹ ká máa gbowó rẹ̀ tó ti ń gbà mọ́ wa lọ́wọ́ àbí mo parán ni kódà iṣẹ́ gẹrigẹri àwọn bábà àwọn alájàpá tá à ń gẹrun tá a bá wò ó àwọn ẹ̀jẹ̀ má jẹ́ ń sọ ti àwọn bábà ẹ̀jẹ̀ ń sọ tàwọn yardresser ọ̀pọ̀lọpọ̀ àwọn irun tí wọ́n ti rán kí ló tẹ máa ń pè wíìgì lóríṣiríṣi wọ́n ṣe kan bí fixing wọ́n ṣe kan bí braiding wọ́n ṣe kan bí wíìgì jẹ́ẹ̀lì kọ́ìlì oskù ó ti wà afro gbogbo ẹ̀ wà tó jẹ́ pé wọn ẹ nílò láti sọ́gbà ẹ̀ lọ́dọ̀ yáde ọ̀sà kó bá ń ṣe bá ti ní lọ́wọ́ ẹ kàn dà nǹkan yín borí ni wọ́n dà àrùn borí nu. hello ẹ káàsán sá
2: ẹ káàsán
0: yẹ sá orúkọ yín àti bíi tí ń pè wá.
2: ọmọ táyọ̀ mo ṣe láti kọ́ máa ní.
0: ẹ káàbọ̀ bàbá
1: ẹ káàbọ̀ sórí ètò
2: ẹ kú sẹ́.
0: yẹ sá.
2: mo rí pé ìdíbẹ́tì lórí bíkẹ́ àti alumílíọ̀n tẹ̀rí láti lè fojú wò dáadáa.
0: bẹ́ẹ̀ni sà.
2: àwọn kankan ń bẹ tó lè takora wọn lọ́jọ́ iwájú. gẹ́gẹ́ bí bàbá tó sọ̀rọ̀ yẹn ti sọ tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa alumílíọ̀n àti bíríkì pé àwọn kọ́ṣẹ́ fọ́nìṣọ̀ then along the line a ó rí pé alumílíọ̀n ó ti ń gbaṣẹ́ yẹn ṣe mọ́ wọn lọ́wọ́.
0: àwọn náà ti ń ṣe wẹ́dúrópù pẹ̀lú alumílíọ̀n wọn ti ń ṣe oríṣiríṣi nǹkan
2: bẹ́ẹ̀ ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kápẹ́ńtà wọn máa ń gbé iṣẹ́ fún pé wọ́n ti kíá tí wọ́n ti wọ̀ṣẹ́fà so fọ́nìṣọ̀ jáde
0: fọ́nìṣọ̀ gbà mọ́
2: àwọn kápẹ́ńtà yẹn lọ́wọ́ báwo nígbà wàá bá dẹ́ sọ nígbà alumílíọ̀n náà tó jáde ọ̀fẹ́ ọ̀fẹ́ gbàṣẹ́ mọ́ àwọn onífọ́nìṣọ̀ lọ́wọ́ ẹ rí i pé wẹ́dà gan ó ti kíá.
0: bẹ́ẹ̀ ni wẹ́dà náà ti ń ṣe kíá àga onírin wà.
2: let us look deeply for the brick layer. kí la fẹ́ fi ọfà téèkì wọn.
0: kò sí.
2: kí la fẹ́ ló fẹ́ gba kẹ́yìn gba wọn lọ́wọ́ láti má ṣe.
0: kò sí.
2: kò sí bá a ṣe ní ti fàndísẹ̀ kò sí bá a ṣe ní kọ́lì. kò sì ṣeé ṣe fún àwọn kan wà tọ́jọ́ pé àwọn òyìnbó kan wà tọ́jọ́ pé náà ó ní bí ẹ̀sìn tọ́jọ́ pé wọ́n bá gbẹ́lẹ̀ tọ́ sí gbogbo ẹ̀sán wọ́n lè máa sẹ́ẹ̀tì blọ ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà ẹnìkan náà sọ wípé tó bá bá wà ọmọ tó ń kọ́sẹ́ bí 200 ẹ̀mẹ̀ká bá a lè wo pàṣẹ́ntéèjì 100% àìsà 200 ní ọ̀dọ̀ bó ti yẹ kórìíra nìyẹn tó ti pín iṣẹ́ bíríkìlà ó pè fún iṣẹ́ ọpọlọ ó sì pè fún iṣẹ́ tó jinlẹ̀ so iṣẹ́ bíríkìlà ó wà very very important àwọn èèyàn dẹ̀ àwọn èèyàn ṣáàjẹ́ kò sí àwọn tó ń ṣe ni wọ́n kábà mọ́ lórí ẹ̀ àwọn bíríkìlà àwọn dìvẹ́lọ́pà pọ̀ṣẹ́ bíríkìlà náà dìvẹ́lọ́pà tó bá parí bíríkìlà náà ló bá
0: pè bíríkìlà ló máa pè
1: bẹ́ẹ̀ni.
2: bí mo ṣe wo adẹ́dọ̀gbìn tó bá yá alumílíọ̀n sí náà kini ka tuma o ba tinke to baya
0: e seun e
2: ja o so ni pa ya dresser awon ko wa se fun lu kini tele e ri pe bi gizo ro ko ni lori wa ti pa ti ka lori eh awon kan ko ri bo lu kini tele tele but now nti gbo mo ka ti tin to bikila o ti wa o ti du bo re ba ni
0: e seun
2: be ba lo mo to fe ko se bikila ni ko ko
0: Eseun Eseun sa eja ma lo asiko ti ko wa papa mora iba ta fe ma lo li pe wa ja wonu ara won sun ba le gbe ipe kankan mo ya mi keji eja ma lo e ba nkan ara le
1: eyan ba le to o da atutu fe ma lo li oni o atun iwa ni ose asiko kan na lose to nbo e atun lose to nbo lagbara olohun so gbogbo se ta ba nko e sa je ka fi oto si gege bi a se gbo lati bere eto pe oto o se koko and then upgrading oni ta won yibo ma pe ni upgrading
0: igboro si inugboro si ninu se te yan ba se
1: sinu se te yan ba se so nko hun ti o ba se lowo bayi mo si ka si wa bo se ma wadi si go deeper research o ma so pe research wadi ohun ti mo tun le se tele tun le fi jora awon to le se e se gan eyin eyan wa ti e n tete si eto wa emi ni ti yin na ni toto omo yin ololufe yin abileko mo ve ni keje oyibamiji e le tele mi lori social media and do mi mo e keje speaks lori TikTok keje speaks lori Instagram be ni e se gan pupo fun itete si
0: e ja ma lo asiko ti ko wa papa mora eto mi ma tu gori ate eto ni kan ni Jordan 105.5 FM Razak Adejare, God bless you. Engineer Morgan Peter, I want to know why you are alone. Turn lamp and devin go wa kete kete. Olo tu agba, ba ba agba la agba, ba ba wa boys. Larry Johnson, I just check my phone. You budget 09.

0: me wele ye ye jade lese kese kinam fi olorun olorun ti se o ba
1: awesome talk every day all day.
0: Mo fẹ́ sàmì yò léyìn lórí ma kọ́ ma ti gbé ìjọ yẹn jáde ọmọ sàmì ẹ̀ sí léyìn lórí nítorí mi ò nílé jáde ìwọ ti kọ lẹ́tà yẹn pàṣẹ lẹ́tà yẹn.
2: Value innovation radio has never been this excited.
0: A gbàdúrà ma pàṣẹ lẹ́tà yẹn kó wá fẹ́ kó wá di yàrá máa.
2: This is Jordan.
0: Ẹyẹn lolúwa ni kí n pín ní on the nine tí mo máa sọ̀kalẹ̀ yẹn mẹ́ta yẹn lolúwa ni kí n pín ní on the nine ìwọ ni kò rush wá á pín òróró á pín.
3: Listen now and turn up.
2: Follow us on social media.
0: Matthew, I'll share
2: social media. Facebook, Jordan 105.5F.
0: Bami dada, to bale wa, ayero ni wa bakanamo. Mo bendo pademe, nio la, uma alagbara o loruko lua iranlowo ma dije si o wa je roju ile olorun be lo ma ri o ni pada jesu oluwa wa to ba ti di ola ma sare bo pe mi tin number yi 07069658 07069658.

0: gbèrò tó wí pé wọ́n ṣáà ni wọ́n ti gbé láti ibì kan ẹni tó sọ pé ó kú ibi tí ọmọ òun máa gbé gbà àbí a máa fi àdúrà rán níṣẹ́ ẹnáwó sí pẹ́pẹ́ ẹ wá ládùúgbò ògbà àwọn ẹgbẹ́ ń béèrè lọ́wọ́ ẹ pé kí ni màmá rẹ láwọn wàá ṣe wọ́n ní wọ́n ṣe gangan tí ẹ ti bọ́ ìyá mọ ibi tí ó lórí wọ pé tóun bá débi àdúà ẹ̀sàmù bẹ̀rẹ̀ lẹ́ṣọ́rà tó lérí wọn rí ẹ̀sàmù fi parí wọn rí lẹ́ṣọ́rà wọn wá ń béèrè lọ́wọ́ lẹ́ṣọ́ lágbájá àárí ẹ̀yìn ọ̀gbọ́n ni èbó tí ọ̀gbọ́n ni wọ́n ti transfer rẹ̀ lọ apá abomi àtàbújá ni ọ̀dà ti wá ẹ̀náwó sì pẹ́pẹ́ ẹ wá ládùúgbò ògbà mo pàṣẹ ṣe pàdúrà tá a gbà lé nínú ẹ ẹnikẹ́ni tó lọ́wọ́ di ọ lọ́wọ́ iṣẹ́ tí ò ní parí lórúkọ jésù ọ̀run yọ̀ǹda fún rẹ. ẹ̀rí dẹ̀mú mi yó dẹ̀mú mi yó mo wà nú àwọn ẹgbẹ́ ni pé mo dẹ̀ yó ẹ̀nà wá sí pẹ̀pẹ́.
1: straight for ten to the altar.
0: Oh, si church wa o.
1: You didn't come to wrong church.
0: Ito kan need pe gboran
1: koju e. All what you need is to obey.
0: Wo sika tan le ma ro giri e. Sori sika e ki se method o believe and do what obey.
1: Koju be lo
0: to lo fun wa angeli to nse bi orukọ re nu. Just believe. To ba ti believe to de obey. Dide odide joko joko.
1: Magbowa.
0: Ah sir. Bo se le orun le mi na le orun. Mi le fun o ni to ma gboro lowo mi. Bó ṣe jẹ́ bọ́dẹ̀gẹ lèmi náà tí bá ní òun bá gbọ́ wá mi ìpalà dàdà tí bá ní òun kánú wá mi ìpalà dàdà bó ṣe ń lé ọrùn lèmi náà ṣe kí ni o mo ń lé ọrùn gbogbo ike ẹ̀dáwọ́ mi lè kò lè ra ọrùn mi so bó ṣe ń lọ́rùn lèmi náà lọ́rùn èmi náà ò dẹ̀ ní ṣe ń tọ́lọ́ fi gbọ̀rùn lọ́wọ́ mi ní tí bá ní o ṣe má ṣe mú àgbọ̀n ẹ̀dá ní
1: dàdà.
0: Mo like ẹ̀rí mama oya gbu ase ko foriko.
1: Now listen to this authority.
0: Just 24 hours.
1: Just 24 hours.
0: Iba jomo ya iba jaburo iba jegbe iba joyo oko iba je
1: yayo. Your junior your mother in law.
0: E to ni adua re oni gba.
1: The one that says that your prayer will not
0: answer. Ise ti oni pari lai lai. Loruko Jesus orun gbele lowo. Ẹ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀rí mama yìí ọmọ mama yìí ní confidence inú ìyá òun pé bí ìyá òun bá dé àdúà bàǹsádò ó máa gbà bó ti ní lẹ́ṣọ́ra ṣe ń lérí mọ kò ṣe mélé méjì máàmì ọ̀yà ẹ bẹ̀rẹ̀ tẹ́ ẹ máa ń ṣe ṣé ọmọ rẹ lè pè ọ bẹ́ẹ̀.
1: Can your child call you like that?
0: Ogun yin so pe gbo aba won ki wa mi omo o le pe won be.
1: I didn't say everyone of you.
0: Tori epe ni ti ji omo laaro epe ni olori igbu ni o bayi lo ma ri fun e kini kan ni e keko lara aya e.
1: Learn for ma.
0: E keko lara aya e.
1: Please learn.
0: I'm happy for this mama.
1: Nu mi du fun mama yi.
0: Omo yin eyin na de duro ti omo.
1: You stood by your son.
0: Eya bi ama ko se ninu yin ti oni. Ko si.
1: Parents.
0: Mo tún sọ lẹ́ẹ̀kan ṣe jẹ́ akẹ́kọ̀ọ́ lára ìyá
1: ẹ̀.
2: Hallelujah. O ti gbọ́ àdúà ẹ̀rí lókù abiyamọ dìde jẹ́ àpàdé Jésù Olúwa ní ọjọ́ tọ́ọ̀zẹ̀. Kó píchọ̀ àwọn ọmọ rẹ déwájú Olúwa. Ọlọ́run sọ fún pé òun ó yà ọ lẹ́nu, òun ó dẹ̀ dùn ọ́ nínú. Bẹ́ẹ̀ni tó bá ti dé Mose last bus stop, bèrè address bọ́ọ̀lù number 27 Awoni street, All Flute ní ìlú Mose. Ọkàn rẹ̀ ó dẹ̀ balẹ̀. Pè mí sí number 00297-66529. Second number 00334472 ò ní jẹkuru mo rí tí ẹ ń tọ́sẹ̀.
3: Gbogbo abiyamọ pẹ̀lú gbogbo ọmọ ológun ló máa ń jàjàbọ̀ nínú àdúrà. Oníwákàtí mẹ́rìnlélógún 24 hours with God.
4: Ìwọ ọ̀gbọ̀dọ̀ pa mí lọ́mọ.
5: Ìwọ ìkó ọmọ ló pa mí lọ́mọ.
3: Ọ̀fẹ́ Peter bí Ọládẹ́jọ́ glorious child. Bí Ọlọ́run máa ṣe àpàdé àdúrà ìfúnyà lọ́jọ́ Friday
6: 14th.
3: Peter Biola, the glorious church. She shares. Ambassador, Prime Minister. 0002976529 gbo abi amo lo ma soro eri eleyi ori Jesu to ma se yanu.
6: From Lagos, this is
7: Jordan. 105.5 FM.
8: This is Jordan 105.5.
9: Nation with a voice for

0: Hallelujah. Ẹnìkan máa ń la àlá burúkú kan ní ìmí sọ àlá yẹn. Gbọ́n nígbà tí n bá ń sọ̀rọ̀, wà á mọ̀ pé ìwọ ni Olúwa ń bá wí. Olúwa rán mi sí ọ. Ohun gbogbo tó ń farahàn lójú àlá tó wá ń padà ṣiṣẹ́ ìfàsẹ́yìn lójú ayé ní orúkọ Jésù. Ìmọ̀ jọ gbogbo ohun tó ń lálàárí nínú òkùnkùn gba oríkárí Bàṣáìdà tó jẹ́ pé òun ni wọ́n ń lò bí ogun fún ọ, òun ni wọ́n fi ń ṣiṣẹ́ ìdíwọ́, òun ni wọ́n fi ń ṣiṣẹ́ ìfàsẹ́yìn, òun ni wọ́n fi ń ṣiṣẹ́ ìjákulẹ̀ nínú ayé rẹ ní orúkọ Jésù. Iná kò jọ àjẹ̀nú ẹbọra tó ń bá ọ dàpọ̀ lójú àlá, ìdá Olúwa pádànù. Ẹbọra àjẹ̀nú tó ń para dàdí obìnrin rọ̀gbọ̀dọ̀, tó ń para dàdí ọkùnrin rọ̀gbọ̀dọ̀, tó ń bá ọ dàpọ̀ lójú àlá, tó ń da ìrìn àjò rẹ rú, tó gbé ìkórira sínú ayé rẹ, tó fi àmúbọ́ sínú ayé rẹ, tó fi ìjákulẹ̀ sínú ayé rẹ ní orúkọ Jésù. Ìdá Olúwa kò pádànù. Olúwa ní kí n gbàdúrà fún ẹnìkan. Gbogbo ẹni tó fọ̀rọ̀ dé ọ, ẹni fọ̀rọ̀ dé ọ, tó lóun ló ń ní ọ, tó lára tó bá wù òun lòun lè fi ọ dá, tó lóun fojú rẹ rí mọ̀ bo, tó lóun ò ní jí ọ̀rọ̀ náà lọ. Ẹsẹ̀kẹsẹ̀ tó gbó mi ní orúkọ Jésù. Ilẹ̀ kò gbé mi. Ọwọ́ ogun èmi mo ní nǹkan mi lára rẹ tó mú kí àjò rẹ ó le kankankankan. Ọwọ́ ogun mo jẹ̀mú ìfàyàlú àyà nínú ayé rẹ tó fi ọ sínú ìpọ́njú àti àìní ní orúkọ Jésù ni mo pàṣẹ. Ọwọ́ yẹ kò gbẹ. Mo jẹ̀mú tó sọ pé ẹsẹ̀ ni mo yọ owó mi, pé kò sí ìròyìn ayọ̀ kankan tó ń gbọ́, pé kò sí nǹkan rere kankan tí ó ṣẹlẹ̀ nínú ayé ẹ tó ní ọdún yìí ti wà bẹ́ẹ̀ tó ní òní fìta ayọ̀ parí ẹ. Mo sọ bí wòlíì Olúwa. Mo jẹ̀mú yẹn kò jóná. Gbogbo ẹni tó ń gbà àwẹ̀ ogun fún ọ, gbogbo ẹni tó ń sọ̀rọ̀ òdì ogun sínú ayé rẹ, gbogbo ẹni tó rọ̀ lọ́rùn láti rìnrìn àjò nígbàkigbà tó bá wù nítorí àti dàrìn àjò rẹ rú, ẹni tó ń gbanú afẹ́fẹ́ ọ̀pẹ́ lórúkọ Jésù. Ìdá Olúwa kò pádànù. Láti òní lọ mo wí bí wòlíì Olúwa nínú yàrá ìjákulẹ̀ tí ọ̀dájú orogún ìyá rẹ fi ọ sí. Olúwa gbé ọ jáde nínú yàrá ìjákulẹ̀ tí ọ̀dájú ogun èmi mo ní nǹkan mi, ogun ìfàyàlú àyà tó gbé ọ pamọ́ sí ní orúkọ Jésù. Olúwa gbé ọ jáde. Èkúté ayé, ẹbọra ayé, ajẹnirun tó ń jẹsẹ́ rẹ run, tó ń jẹ ìbùkún rẹ run, mo sọ bí wòlíì Olúwa. Iná Olúwa kò jorun. Gbọ́ọ̀rọ̀ Olúwa láti òní lọ. Ohun tó fọ̀ tí ayé rẹ tó ní kó mọ rákòrò. Olúwa gbé mi. Àdúrà rẹ gbà. Jésù Olúwa wa àmì. Tí òun gbàdúrà fún ọmọ rẹ. Olúwa ní sọ fún àwọn èèyàn kan gbàdúrà. Ẹni tọ́lọ́ rán mi sí yẹn ń gbọ́ mi. Olúwa gbẹ́sẹ̀ lé gbogbo ogun tó fẹ́ kí n ní ìkorò lórí àwọn ọmọ. Wàá mú ewu kékeré. Àfi sáré. Gbogbo Olúwa mọ́ gbàdúrà. Ọlọ́run mi ò gbọdọ̀ rí korò lórí Táyé, lórí Kẹ́hìndé, lórí Dèbórà, lórí Rebeka, lórí Sùlíyá, lórí Dàyá, lórí Rájí. Wàá mọ́ dárúkọ àwọn ọmọ rẹ pé o ò gbọdọ̀ rí ìkorò lórí wọn. Tó bá di ní ọjọ́ Tọ́sídéé láàrin aago mẹ́jọ sí aago méjìlá, wá ìrèké kékeré kan. Mọ́ mo bọ̀ nú àdúrà, jẹ́ àjọ gbàdúrà papọ̀. Mọ́ dẹ́jà àdúrà yìí torí Olúwa ló rán mi sí ọ. Friday, Olúwa ni ẹ fi ẹ̀mí kú, ẹ fi jì, ẹ fi wàhálà dààmú ní àyíká yín bú. Last Friday of the month, o ò gbọdọ̀ méjì sórí especially tó bá jóni sí ọwọ́. Sunday, ìpàdé àdúrà fún gbogbo ìdílé, ìgbélé ọjọ́ kan láàrin aago méje àárọ̀ sí aago mẹ́ta ọ̀sán. Mọ́ mi ṣe àdúrà yẹn o, ogun ò ní borí ẹ̀. Ohun tá a fẹ́ fi gbàdúrà lónìí ni pé Olúwa gbógun ti àwọn tó ń gbógun ó tì mí. Gbogbo yín lẹ mọ sáàmù yẹn nù Bíbélì, ẹ mọ̀ lórí torí pé ẹ mọ̀ kà. Tán bá ní àwọn kan ń gbógun ó tì yàn, ó jẹ́ àwọn téèyàn ò lè fojú rí. Ṣé ọmọ pẹ́ni tó dìde lẹ́gbẹ̀ẹ́ ń sìn tẹ́jọ́ ń rẹ́rìn tẹ́jọ́ ń ṣe tó yẹ rò pé inú rẹ̀ dá sí ọ, ó lè jó ló ń gbógun ó tì ọ. Ṣẹ́ni tó ń pè ní ìjà ẹ̀mí kì í ṣe téèyàn lè fojú rí. That is why tí Ọlọ́run bá fẹ́ jà fún Kìrìsìtẹ́nì tó bá fẹ́ gbà ọ lọ́wọ́ ogun, Ọlọ́run á jà fún ọ. Á dẹ̀ tó mọ gbomi jẹ́ lójú ẹ pé lọ́nà wo ẹni tọ́lọ́run fẹ́ dojú ìjà kọ nínú ayé rẹ, ẹni tó fẹ́ràn ni, ẹni tọ́lọ́run fẹ́ bá jà, ẹni tẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ fún ọ láìda ó ń ṣe ọ́ ń kà lẹ́yìn, ó máa pẹ́ kó tó gbàgbọ́ torí àjò rẹ̀ lójú ayé, torí ìlàkàkà rẹ̀ lójú ayé, torí lójú ayé orí bí ènìyàn. Púpọ̀ àwọn èèyàn tó ń ṣáájò wa lójú ayé lónìí, òun ló jẹ́ atanilọ́fà, adínilọ́wọ́, adàrìn àjò ẹni rú, abayé ẹni jẹ́, adenimọ́lẹ̀ nínú òkùnkùn. Àwa ò ṣe mọ̀ torí pé ojú wọn tutù, torí pé wọ́n ní ọ̀rọ̀ rere lẹ́nu, torí pé wọ́n ní ìmọ̀ràn rere, torí pé wọ́n máa ń ṣe ìrànlọ́wọ́. Mo sọ fún ọmọbìnrin kan lọ́jọ́ kan, mo sórí tó o bá fẹ́ ṣàṣeyọrí láyé, sọ ara ẹni tó ń fún ọ lówó tó fi ń tajà yìí, òun náà ló ń dè ọ mọ́lẹ̀. Gbogbo àsìkí rẹ ló fowó yẹn kó ọdọjọ́ tó o bá gbowó lọ́wọ́ ẹ̀ mọ́ káyé rẹ tó nítumọ̀. So ta máa ń sọ lórí pé Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí. Tọ́lọ́run bá fẹ́ gbógun ti àwọn tó ń gbógun tì ọ, àṣírí ìjìnlẹ̀ ni wípé ní ìgbà míì ó máa ń jẹ́ ìyàwó tẹ́ ẹ jọ ń fàyà lu àyà, ní ìgbà míì ó máa ń jẹ́ ọkọ tẹ́ ẹ jọ ń fàyà lu àyà, ní ìgbà míì ọmọ jọmọ téèyàn bí, ní ìgbà míì ọmọ ń jẹ́ ìyá téèyàn fẹ́ràn tàbí bàbá téèyàn fẹ́ràn, ní ìgbà mìíràn ó máa ń jẹ́ ọ̀rẹ́ mi nú téèyàn gbọ́kànlé, téèyàn sinmi lé, téèyàn rò pé èèyàn ni, téèyàn mọ̀ pé ìkà ni. Àdúrà Olúwa gbógun ogun ti awon to ngbogun ti mi awon to ti gbadura yen ti olorun gba nigba ti olorun dan adura yen won pada so fun olorun pe ki lo de to se yi so adura teyan mo shift okan ku la re nikeni ni to ba fe gba to si fe bo ya wa gbon ti psalm 35 yen wi jo ka ese ikini si iketa ku omo ku ni ise lati se yes gbo
1: oluwa
0: oluwa
1: gbogun ti awon ti gbogun ti
0: gbogun ti awon to ngbogun ti mi
1: fi ija fun awon ti ba
0: fi ija fun awon to nba mi ja
1: biasa
0: ti apatamu
1: ki o si dide
0: iranlowo mi iranlowo yen lo mata tolorun ba setan ati iranlowo dadan ni ko ja fun dadan ni ki enikan faye le dadan ni ki olorun ko yo oko kan lorun e dadan ni ki ibi ati ajaga kan ja dadan ni ki enikan to ro pe eyan ni ota se ni gba ni ota je ni fe ni ota se ni tan ba ni daro ota fun ni loko abi ope da olorun gbodo kolu won ijoba gbodo faya let me tell you something ti o ma gbadura kan lale yi ah gbogbo emi e lo fi gba oluwa ta lo fogun ja mi ti mi o mo ida oluwa mu bale pa ori kari basaida wa enikeni to je olori ogun aye mi ah se mi egbe adura to n gba imo mo enikeni to je ogun aye awon omo mi enikeni to je ogun aye oko mi gbogbo enikeni to duro to n fogun ja idile mi eni to gbabode ti mi temi o mo eni to n ba mi wole to n ba mi jade to n fiji ja mi ida oluwa pa ida oluwa pa ida oluwa pa ida oluwa pa ba ori kari basaida wa logun oruko jesu to ota alayan le to mo gbogbo irin ajo mi to si je olubina fun aye mi ile gbe mi ah pariwo ota alayan le to mo gbogbo irin ajo aye mi ta lo mo mi tan ta lori mi tan ta ni mo simi le to je olori ogun fun mi e ke gbogbo eyan ile gbe mi ile lanu ile gbe mi ile lanu ile gbe mi e ke ota eje ti mo finu tan to da mi duro olorun gba mi lowo re ida iku ba ota emi mo ni nkan mi lori so ti mo gba waye to dina mo mi to dile omo pa to dina ilu oyinbo to tile ko ma se yori loruko jesu o ya gba ida eke ota ifaya lu aya ah to da ko iserere mi laye ile lanu ile gbeje ile lanu ile gbe mi wa mo pariwo oluwa gbogun ti eni to ngbogun ti mi oluwa gbogun ti eni to ngbogun ti mi oluwa gbogun ti eni to ngbogun ti mi eni to nne mi lara eni to nfani ajo mi seyin eni to ta aye mi ni koko eni so pe o so na abayo fun mi eni so pe o sa se yori fun mi eni so pe o sa anu fun mi eni to so pe o si iserere fun mi ile gbe mi ile lanu ile gbeje ile lanu ile gbeje ile lanu ile gbeje ile lanu ile gbe mi ile lanu ile gbe mi ile lanu ile gbe mi wa ni mo gba ida oluwa mo gba ida gideoni mo gba ida oluwa mo gba ida gideoni gbogbo abara meji eniyan ni ayika mi to ndina mo mi ni oruko jesu o ye gba ida gbogbo abara meji eniyan to sumo mi bi sorun to nba mi ririn ajo ti o je ngaju bayi lo ida oluwa ba Jesu Oluwa wa Bauri Kariba Saida Ah Olorun ma jemu o gbogbo eni to je abara meji eyan ninu ile to gbe nibi to tin sise nibi o tin taja gbogbo eni sumo to je agbode gba fun okukun gbogbo eni to mu ejo re lo sinu ipade awon aje lati dona re ru lati daso re nu lati baye awon omo re je to si sumo loju aye te jo nwole te jo njade loruko jesu ida oluwa padam ota afero deni mole ota afero dani duro ota afero soni di akurete ati eni ti aye re o nituma to wa ni ayika ati agbegbe re ni oruko jesu ida oluwa ko padanu eni gbogun ti o oluwa gbogun ti eni yo lenu oluwa yo lenu eni to ndamu re oluwa damu re eni gbegidi na se yori re oluwa talofa eni ni osona fun ile lanu ile gbe mi jesu oluwa wa ami ewuro kekere o ti gba lana wa tu gba loru ni olorun jo mo faaye gba mo je mo ikoro lori omo mo je ni koro lori omo wa daruko gbogun àwọn ọmọ rẹ tó bá di ní àárọ̀ tọ́sídẹ̀ẹ́ ìrèké kékeré má jẹ́ kó tóbi wá fi gbàdúrà fún ọlọ́run ìrèké kì í pọ̀ kó korò má jẹ́ kí àwọn ọmọ mi má jẹ́ káyé wọn ó korò má jẹ́ sọ pé torí pé wọ́n pọ̀ tàbí wọn pọ̀ ni ayé wọn ò ṣe nítumọ̀ jẹ́ káyé àwọn ọmọ mi ó dun laarin ago mejo si ago mejila isoru lojo Friday o ma ni agbara e fi meje mo kubu e gbadura tako iji e fadura tako isan e fi ibanuje bu bi e tin wonu osu bababa obi da wa ti ko logosi September loku je atete mo gbadura isoru ojo meje kan bo to ma ni agbara mo mura yen le bakan na ni ojo Sunday oluwa ni ki gbogbo family wa ninu igbele ojo kan a gbadura a gboro olorun ase olaye wa koja ibe o si ja ogun ose mo mi si awon adura 31 tose yin tori owo olorun o bi ohun o si bo ninu ajagaye ni oruko Jesu bo se ma de church ni ojo Thursday re o ni ojo Friday ni ojo Sunday locate abuli egba tabi fagba bi okada tabi ko lead mo tu e olani last bus stop Adetola Road church baba Adefisoye to wa ni waju oluwa eyin Arogun state ele gba madia ijaye power line maujo san kola alakoko wole egbe okada Adetola Road church baba Adefisoye to wa ni waju oluwa laarin ago mejo ni ojo Thursday si ago mejila isoro ojo Friday ago mokanla Sunday service ago meje aro mo mi se aye re netumo to ba ngbo mi ni igba kokon ti e send the prayer request kan si wa loni ya bo gbadura se ba ti wa nu adura 21 days number ni ko save sori phone make sure ko save e ko to message wa WhatsApp number na ni le 08085 60 97 02 ma pe mi sori number yen lesekese bi adura yi se pari mo wi loruko Jesu gbogbo eni gba nkan lo lara re oluwa da pada fun o gbogbo eni duro duro pe iroyin ayo won fe gbonu aye re ile ko lanu ile ko gbe mi o ni damu lori omo o ni sukun lori omo o ni ri iji lori omo o ni ri wahala lori omo gbogbo ohun ajoji owo ajoji lori aye re ina jorun ogbo mi loni ase irorun wonu aye re Jesu oluwa wa amen oruko mi ni Woli Michael Adefisoye ti gbogbo eyan mo si baba ladua lati inu ijo CAC anointing with fire prayer ministry to wa ni last bus stop abuli egba ni ilu eko mo npe gbogbo eyan si family prophetic service to ma waye ni ojo Sunday yen on the 2nd of August Sunday akoko ninu osu kejo gbogbo eyin idile oko ati iyawo e ma bo e je ajo gboro olorun e je ajo gbadura awon iranse olorun ti olorun yo lo fun wa ona ni Evangelist Gabriel Oladipopo ati Pastor BC Adewale pelu emi na ti mo je Woli Michael Adefisoye ajo gbadura ni ojo Sunday ibe to de idile re yo ja to n ja idile re yo se owo olorun yo be idile re wo o si ri anugba ma mi si adura Sunday tori pe o ni eri nipa re amen oruko Jesu mama
2: to bi ede olorun majemu 2026 God of Covenant 2026 ipade adura ti awe olododun olojo mokanlelogun lori aye lujara 21 days online fasting and prayer olorun ti ki da majemu fe ki won na wa akoko lati rapo mo ipade adura yi boluwa ba ti soro dandan ni yo se olorun ki se niyan ti o fi ye majemu re bere lati Wednesday July 15 to Wednesday August 5 2026 won na ma drapo mo ipade adura ti oluwa fe fi to ayan mo se olojo mokanlelogun yi drapo mo baba adura Woli Michael Adefisoye lago meson wuro 9 a.m. Ati ago mesan ale 9 p.m. lori Facebook pelu Prophet Adefisoye baba adura lori YouTube ati TikTok darapo mo won pelu Prophet Michael Adefisoye ododun Oluwa n fi ipade adura islekun ire iwo lokan bayi to Oluwa fe da lola nitori na fun ojo mokanlelogun yi ma darapo mo ipade adura ni owuro ati ni asale fun alaye si pe baba adura Prophet Michael Adefisoye 0034628479 0034628479 majamu ti Oluwa ba odalodun yi ni pe iku ni pa o si se rere.

Nínú ìfarabalẹ̀ àti ìrírí mi, mo rí wípé kìí ṣe mímọ̀ ṣe àbí àìmọ̀ ṣe òun ló mú àṣeyọrí wá. Jọ̀ọ́ farabalẹ̀ gbọ́ mi lálẹ́ torí àdúrà tí mo fẹ́ bá ẹ gbà, ó ní agbára díẹ̀. Mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí kìí ṣe torí pé nìkan mọ̀ ṣe nìkan. Ọlọ́run kàn dá iṣẹ́, kó kàn jẹ́ ọ̀nà tí ó máa fi gbà fi ohun tó ń ṣe wọ̀n ayé. Ó mú bàá dàbíi pé wọ́n misunderstand ẹ. Work is just a means of exchange. Bí ọ̀nà tí Ọlọ́run kàn ń gbà láti fi wọ̀n pé mo fẹ́ fi nǹkan wọ̀n o. Kìí ṣe ẹni tó mọ̀ tàbí tó mọ̀ olófa tó fi ṣàṣeyọrí tàbí tó fi rí ìjákulẹ̀. Rárá, bẹ́ẹ̀ kọ́, ó fẹ́ bẹ gbàdúrà lálẹ́ yìí pé àṣeyọrí kọjá iṣẹ́, rírí ọmọ tọ́ ó kọjá ọgbọ́n, rírí ọmọ wòye ó kọjá pé mo pariwo mọ́ wọn àbí mo nà wọn. Ó ní nǹkan kan tó máa ń mú àṣeyọrí wá lórí ìdáwọ́lé ènìyàn. Owó tó bá fọhùn kìí ṣe torí wípé ẹni yẹn bọjà tà, nǹkan kan òun ló so mọ́ tó jẹ́ kí ohun tó ń ṣe ó rí ọ̀nà lọ. Pàmí gbọ́, bí owó ò bá dúró lọ́wọ́ ẹ, má rò wípé torí pé òun mowó ná tàbí ìnákúnà ni. Rárá, lọ́pọ̀lọpọ̀ ìgbà ó dù bẹ́ẹ̀ lọ. Bó o bá lówó lọ́wọ́, jọ má mìmí, ṣé ló yẹ kó o mọ̀ pé kí ló fà á tí owó fi dúró lọ́wọ́ mi? Ọ̀pọ̀lọpọ̀ owó ò dúró lọ́wọ́ wọn, wọ́n lè ṣàlàyé bí owó ṣe ń disappear lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni àwa kan wà tó jẹ́ wípé a ò lè ṣàlàyé bí ọ̀nà ṣe ń là àfìgbà tí Ọlọ́run ṣí mi níyè sí ọ̀nà yìí. Pọ́n mi dáadáa, tó bá gbọ́ lálẹ́ yìí, wàá gbé ìgbésẹ̀, wàá rìn lọ́nà tí mo fẹ́ kó o rìn. Àwọn tó ní owó kò fẹ́ kó o máa ṣírí àṣeyọrí. Àwọn aláṣeyọrí lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n fẹ́ kó o máa ṣírí àṣeyọrí. Wọ́n kàn fẹ́ sọ fún ẹ pé iṣẹ́ ni. Ẹ gbọ́ eléyìí sà, ohun tí mo kọ́kọ́ kọ́ ní kékeré ni pé iṣẹ́ ológun iṣẹ́. Ṣùgbọ́n ìgbà tí mo dàgbà mo mọ̀ pé iṣẹ́ ò tánṣẹ́. Bẹ́ẹ̀ ni sà, iṣẹ́ kò lè handle iṣẹ́ rárá. Mo kọ́ dáadáa pé gbogbo ẹni ó máa gbójú lé iṣẹ́ kó lọ wo ibi táwọn àwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́. Mo lọ síbì kan, mo lọ bá ọmọ mi kan gbàdúrà síbì kan. Mo wá rí pé ẹnjiníà ni òun ló ń kọ́ ilé yẹn. Mo wá wo gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ńbẹ̀, àwọn tó ń ṣiṣẹ́ àgbàṣe ńbẹ̀. Mo wá bèrè lọ́wọ́ wọn pé èló ni wọ́n ń gbà, èyí tó gbà jù nínú bẹ̀ òun ló gba 15,000-20,000 lójúmọ́. Èmi wá bèrè lọ́wọ́ tiẹ̀ pé owó tiẹ̀, ó ní pé bóun ṣe wá sí sáìtì yìí tóun wá wò yìí, òun máa gba bí 4 million. Mo wá wò pé àwọn tó tiẹ̀ ń larí mọ́lẹ̀ gan wọn rí yẹ kójọ lóṣù. Ẹni tó kàn jẹ́ pé wá wo nǹkan ṣe, wọ́n wò báyìí. Òun ni mo fi wá gbàgbọ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà oríire àbí orí burúkú kì í ṣe torí pé ó mọ̀ yàn, kì í ṣe torí pé ó mọ̀ ṣe, kì í ṣe torí pé ó mọ̀ yàn ló fi dókè, kì í ṣe torí pé ó mọ̀ ṣe ló fi dókè. Ó ní kankan tí ayé ẹ so mọ́ tó wọ̀ nǹkan wá bá ọ. Òun ni mo fẹ́ bẹ gbàdúrà lálẹ́ yìí. Tó o bá rí ẹni tó rí ìjákulẹ̀ tí ò lè lọ síwájú, gbà mí gbọ́, nǹkankan sanwó òdì sí ní ayé àìrí. Tó o bá rí ẹnìkan tó jẹ́ wípé nǹkan dáhùn lọ́wọ́ ẹ̀, gbà mí gbọ́, iṣẹ́ ẹnìkan kọ́, nǹkankan wà ní abẹ́ iṣẹ́ yẹn tó ń ran iṣẹ́ yẹn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni sà, ohun tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn. Òun náà ni mo fẹ́ fi bẹ́ẹ̀ gbàdúrà lónìí pé kó gbé ojú ẹ̀ sí Olódùmarè, kó bẹ Ọlọ́run, kó fi àṣírí tí ó lè gbé ayé ẹ dìde kó fi wọ̀n ẹ. Lálẹ́ yìí mo fẹ́ sọ fún ọ pé ijó mọ̀ pé àṣìṣe àti ijó àwọn òbí ẹ ó lè dì ẹ mú, kó dẹ̀ tí orí ẹ bọbi tó ti ríràn lọ́wọ́. Ó dẹ̀ mọ̀ pé ìgbésẹ̀ àwọn òbí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè ti ayé ẹ sí ọwọ́ ẹni tí ó máa gbé ọ dìde. Ẹ gbọ́ eléyìí sà, wọ́n pẹ nìkan ní Jefta nínú ìwé àwọn onídàájọ́ orí 11. Bíbélì kọ àkọsílẹ̀ Jefta pé ẹni ńlá ni, ológun ọmọ ni, alágbára ni, ṣùgbọ́n ó bára ẹ̀ láàrin àwọn ènìyàn tí ò lè ràn lọ́wọ́, nítorí pé àwọn kan ṣí ìwé kan àṣìṣe ìyá ẹ̀. Ìjọ mọ̀ pé àṣìṣe yẹn fà wálẹ̀, gbogbo ohun tó ní kò dẹ̀ lè lò. Ẹgbọ́n eléyìí sà, ẹnìkan ó lè ní ẹni tó kàwé. Èmi ti rí àwọn ọmọ méjì tí wọ́n kàwé, wọ́n dẹ̀ jọ jáde yunifásitì kan, ọ̀rẹ́ dẹ̀ ni wọ́n. Ìkan ríṣẹ́ sí ibi tó ti ń gba close to 1 million, ìkejì ríṣẹ́ níbi tó ti ń gba bóyá 85,000.
osu kan university kan ore kan won don jade won don gbadua enikan so wi pe enikan ri lucky kilo de ti enikeje oni lucky enikan so wi pe anu ni si olorun soju isaju enikan so wi pe olorun kan wo se olore ni kilo de ti olorun ja enikeje jole iya gankan oni mo fa so fun o pe aye wa so mo kankan ninu aye aire to fa wa wale abi to fa wa soke iye gan ni mo de so fun elana mo fi apejuwe Gideon ni sapejuwe fun o pe Gideon ni sise oko mo wi pe aye o so mo kankan to fa wa wale e ka laduare balika sota gbogbo eyin te gbo mi lale yi oko ti aye yin so mo te fi layo oko ti aye yin so mo te fi begbe pe oko ti aye yin so mo te fi le dide oko ti aye yin fo mo te fi le deyan oruko Jesu Olubada mo lo maje mo lodumare to gba mi mo lo maje mo lodumare to gbe mi poke mo lo maje mo lodumare eyi to gba mi lowo emi rube oruko Jesu kide ye ko ja lara e kide ye ko ja lara omo e mami ki se po mo mo to agbara kan to mo olotori awon omo ebo ari egbekegbe rara ki se po mo mo to ki se po mo ye o ya diti agbara kan loko so mo emi kan egbosa mo n ba omo kan soro mo ni kilode to fi jale oni ko si olokan ma wu ni pe ko ji ko nikan pe inu o ma ndo to ma ji ko nikan egbosa ni ojo ta bere deliverance ta gbadua fo ti emi ye jade a bere lowo pe kini mo ni kilo wa laye ka mi ti mi o ni egbo eleyi sa mo ri omo bere kan gbogbo kan ni ya ira fo iji owo iji kankan po bundle pint lo ni ninu cupboard re o but a lo ji pint o ni pint wa de tumu wa tumu alu a ma bere pe se bi pint lo ku bi to ti loye a lo kan wu ko kan mu ni a ni ko se egbosa awon kan to njiye ko da to to ni le nitori pe aye so mo ijiju mo da awon mo egba lo wa gbara

mi àti ẹ̀gbọ́n gbàdúrà. Mo rí ìyàwó ilé ẹ̀, mo rí ẹni tó ń bá yà ní níta. Mo wo ìyàwó ilé ẹ̀ pé kí ló wà lára obìnrin tó ń fẹ́ tó ò rí. Ó ní bàbá, ó ní mi ò mọ̀, ó ní màá ti ṣe tán kí tó mọ̀ pé nǹkan tó rí pé ayé ẹ̀ so mọ́ ìjákulẹ̀. Mo dá ọgbà lọ́wọ́ ìjákulẹ̀, mo dá ìgbà lọ́wọ́ pẹpẹ ìjákulẹ̀. Ẹ̀gbọ́n ilé yìí sà, gbogbo nǹkan wà tó ń sọwọ́ òde. Má wò bẹ́ẹ̀, má wò pé mi ò ríṣẹ́ gidi ni rárá. Àìmọye àwọn tó ríṣẹ́ gidi tí ò ní àkójọ. Ọ̀kan nínú àwọn wòlíì mi, wọ́n sọ ìtàn kan fún mi. Wọ́n ní àwọn lọ gbàdúrà fún ẹnìkan tó ń ṣiṣẹ́ ní CBN pé ní ìgbà yẹn sálárì ẹ̀ jẹ́ 4.something million ní 1990 something ni o, bóyá 1994. Wọ́n ní sálárì ẹ̀ jẹ́ 4.4 million. Wọ́n ní ṣùgbọ́n kó tó di ìdájí oṣù á ti tún máa yáwó. Wọ́n ní àwọn dẹnu ilé ẹ̀, àwọn fẹ́ jókòó lórí iṣẹ́ à, ìdí àwọn já lọlẹ̀ pé àwọn sẹ́ ilé ẹni yẹn rè. Àwọn béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé. Olúwa wí pé agbára ilé bàbá ẹ̀ ló ní kò ní jẹ́yàn, pé bó débi gíga gan kò ní jẹ́yàn. Ní ọjọ́ tí wọ́n gbàdúrà fún, tí wọ́n yáya agbára yẹ, ọjọ́ yẹ òun ni ayé ẹ̀ bẹ̀rẹ̀ sí yí padà. O rí ìrànlọ́wọ́, kì í ṣe pé wọ́n fẹ́ ràn ẹ́ lọ́wọ́ o. Agbára tí wọ́n kì í ràn lọ́wọ́ òun ló so mọ́ ẹ. Ọkọ̀ ẹ ò gbélé, kì í ṣe pé kò fẹ́ gbélé. Agbára kan òun ló so mọ́ tó ní kó máa tẹ̀lé kankan lọ. Ẹgbọ́n ilé yìí sà, kò sí ọkùnrin kan tó wù kó máa rìn kúrè. Ọlọ́run láìsí tó bá ní ọwọ́ agbára kan tó lòdì. Ẹgbọ́n ilé yìí gbọ́ dáadáa sà, wọ́n fẹ́ rí ẹ kó mọ̀ wípé agbára kan ó wà nínú ayé ẹ. Mo ń gbàdúrà ní àwọn ọdún kan, Olúwa kí ló ní dáwọ èèyàn kì í ràn mí lọ́wọ́. Olúwa wípé wọ́n ti sọ ẹ máa tàn tipẹ́tipẹ́, wọ́n ti sọ ẹ máa tàn. Mo ò lè gbàgbé wòlíì mi ní ọdún yẹn lọ́hùn. Ó ti pẹ́ kan bóyá 1998-99. Wòlíì yẹn wá dí pé kí n lọ gbàdúrà pé gbogbo ọwọ́ ìríra lára mi, èyí tó jẹ́ kí èèyàn máa sá fún mi nígbà tí mo parí àdúrà yẹn, bàbá yẹn mú àgọ́ gbàlà àti omi orí òkè, ó wá dà lé mi lórí. Òun náà ná ní kí n ṣe fún ọ, kí n ṣe fún àwọn ọmọ ẹ, kí n ṣe fún ẹ, pé wọ́n ti sọ ilé ọmọ ẹ mọ́ ìjákulẹ̀ pé gbogbo ọmọ tó bá jáde níbẹ̀ wọn ní ṣàánú ẹ. Olúwa wá ní kí n gbàdúrà fún ọ. Friday à ń pàdé, ní ọjọ́ Friday èmi àti ẹjọ́ ń pàdé. Wàá wá mú exercise book kan, wàá kọ orúkọ àwọn ọmọ ẹ. Mo ń mú lọ sí orí òkè, bá bẹ̀rẹ̀ sí ń gbàdúrà sí. Ẹ já ayé àwọn ọmọ wọ̀nyí gbà níbi tí wọ́n so wọ́n mọ́. Ẹ já ìgbéyàwó ìgbà níbi tí wọ́n so mọ́.

0: Okoyenso eya ma dagbi eya ma mile meji soke eya ma pa eya ma daruba kini mo se leyi fun egbo awon kan wa ile woli to ye kan wo lo ti wo ibe lo ti gbogbe eni mi gbogbe di church eni mi gbogbe lo da fa.
1: This is Jordan.
0: Nje oju ogbe wo lo nru kiri asasi wo na se si o ogbe wo lo gba tọwọ re oka ogun lo kiwa rara bo to ro na bayo oni ireti.
2: If you want make a ginger give me key kokoro.
3: I don't lie when I say I did it.
4: You be need no dread
0: ayo loni lo fi gbo oro oluwa la
4: problem in the beginning you get dey and go
0: jenu mi aroni obadare woli olarewaju ba nkan de ni oruko mi asembe ohun oluwa si be pelu ohun oluwa ti sara ohun oluwa ti fagile balon de kesaria nje le ri omi meje se bi ogbe iba ko lati jade ina jesu o ti jade
5: amen
0: eni to gbe ogbe sara ama ni koro kan tori awon ogbe kan wa egbada jina ni won ti egbada jina mo de wa lara eyan eyan ma ni ibanuje eyan ma ni koro ogbo eyan ma ni oju ogbe ama duyan eyan ma fowo yun tori po du ogbe ama wa titi lalai egbe eyan mo lorun ba lo ngbo mi bayi oni baba en soro be ni pe ti mo mi ri koni di ki mo ri ohun to mu ko gbohun mi loni o tun mo si pe aran mi si ayan mo re aran mi si ogo re aye fe ba ti eje ni iwo lo ni gba o fe da ona eru tori toju ogbe ba ti wole eni mi fi 30 years na si titi e eni mi o lo ma baku eni mi fi 50 years na si titi e awon to ya ju lo lo 20 years e imagine ta ba yo 20 years ko na ye mi lo fe ku bi ogbe ba ti wole barabare lo ma pa ni mi barabare lo ma ba protection barabare lo ma di gba ni on ku le ko on ko lo si lu ohun barabare lo ma e je lo para ohun awon ise ti ogbe ma se leleyi ogbe a ma mu ki yan ma tori iwo ni kan lo wa lara e iwo ni kan lo feel e eni to n ki o to n kan so lu e ko mo to n la koja o ko le encourage eni iwo lo wa en to wo bata no mo pe e senta ohun zira varuna ta akini bi asairi bi la kaba ni oruko Jesu ti Nazareti odu ogbe yen gbe
5: amen
0: e wa wo omo ologo laarin opo eyan e wa wo wo ologo ninu idamu e wo omo ologo to gbe ogbe kiri won ni ibo lo ti ri ogbe yi oni latodo awon ore ohun awon omo ologo ma daro o awon to ma nibi to lo ma daro o ore a ma se lara ọlẹ́ a máa gúni lọ́gbẹ́ àtẹ̀yìn ìwé orí ìjọ apọ́stọ́lì ó sọ wípé ta ni ó gbé jákọ́bù dìde ọ̀rẹ́ jákọ́bù ò pọ̀ èyí tó kù nínú wọn ìmọ̀ wọn ò ṣọ̀kan àwọn ọ̀rẹ́ bíbélì sọ pé jésù sá fún ènìyàn nítorí tó mọ ẹ̀mí tó ń gbé inú wọn ọ̀pọ̀ eyín tẹ́ ń gbọ́ mi ọgbẹ́ yìí ìwọ kọ́ ló fà á àwọn kan lẹ́jọ́ ìrìn àjò tí ìwọ ló bá ẹnu ẹ àti tiwọn jẹ kan bọlá ìmọ̀ wípé ara wọn sí ọ láti dá ọ dúró ni iná bàrú sẹkẹtẹlẹà àwọn kó wà tó ń sọ tẹsímọ́nì ẹ fún tó yẹ kan gbọ́ ìgbà tí wọ́n gbọ́ wọn ní àwọn onígbà kíran yóò ṣẹ ẹgbẹ́ èèyàn ọmọ lọ débí ẹ̀gbọ́n àwọn ẹ̀gbọ́n jósẹ́fù tèmi ọmọ bàbá ni wọn ọmọ ìyá ni wọn ó dẹ̀ sọ àlá ẹ̀ wọ́n ní ojú ayé àwọn kan ni aláya ti ṣẹ ìgbọ́dọ̀ ti gbọ́ bẹ́ẹ̀ tàbí òye kó gbọ́ àlá rẹ̀ tó gbọ́ tàbí kó gbọ́ ìran rẹ̀ tó gbọ́ tàbí òye kó tẹ̀ bá ṣeré rárá tọ̀dọ̀ bá ṣeré tàbí àwọn èèyàn kó tiẹ̀ wà tó kò yẹ kó bá wọn láyé bó bá wọn rìn ogun yẹn ló ti ń dà ó ti gbàdúrà ó dàbẹ̀ ní gbàdúrà ó gbà ó ti gbàwẹ̀ ó dàbẹ̀ ní gbàwẹ̀ ó gbà ó ti gun orí òkè bó ṣe ń gbà ló ń le sí torí ọgbẹ́ àwọn ọ̀rẹ́ ni torí bẹ́ẹ̀ ni sọ pé èèyàn méjì kò lè rìn láti ṣe pé ìmọ̀ wọn ṣọ̀kan tó wọ́n fi ìṣọ̀kan wọn bá tiẹ̀ jẹ́ wọ́n fi ìṣọ̀kan wọn dá ayé ẹ̀ dúró wọ́n fi ìṣọ̀kan wọn dìẹ̀ mọ́lẹ̀ wọ́n fi ìṣọ̀kan fún egbò sí alára ṣùgbọ́n láà irúba káyà
5: ó
0: sọ pẹ̀lú àṣẹ ó tú ọgbẹ́ bó ti kọ́ lé tó kọ́ wọ ẹ̀ lára rẹ̀
5: amen
0: olúwa wí pé ìránṣẹ́ mi bí ìpàdé ọdún mẹ́ta kalẹ̀ fún ìmúpadàbọ̀ sípò gbogbo àwọn tí ń gbé ọgbẹ́ kiri ọ̀gá agbára ló lè ṣe àṣẹ ló lè dé ohun olúwa ló lè ṣe ohun olúwa smara ohun olúwa fagilé balo dìgé sádìyà ohun olúwa mú kẹwàá bu àgbèrè kó bí tiwọ́tí o àṣẹ ló lè mú ọ padà sípò àṣẹ ọ̀run ló lè ṣe nípa àwọn wòlíì tá a fi ìran dí ní ọjọ́ wednesday 29 ní ọjọ́ thursday 30 ní ọjọ́.

0: ṣẹ́rú ọlọ́lá mọ́ o.
1: Òkè láyé mi wá o.
2: Kò sílùú ń bẹ́ o.
3: Lọ́jọ́ ni
2: wàá máa rìn kiri.
3: Ìgbésẹ̀ àbúrò.
2: Olúwa mú mi débẹ̀ o.

0: gbogbo ọ̀tá dídí lọ́wọ́ kí wọ́n gbà fà
1: ìnáàmà
0: kalẹ̀ ebebelegedu ọ̀dọ̀ yẹsà ruhaili lenata kaba nàìjíríà
1: torí ìṣòro òní
0: tuesday tá a máa ṣe mọ́jú àárọ̀ ńlá ó máa lè débi ẹni tí ò bá lè rìn a ní kí wọ́n gbé
1: wọn
0: ìdí ni pé iṣẹ́ ìyanu ti máa bọ̀ iṣẹ́ tó lu wani ká ṣe yẹn sí orí ẹ̀ ó ti parí ẹ máa rógò lọ mo fẹ́ wọ yàrá àṣírí gbogbo èyí tí ayé yín ò sáré ó yẹ sáré lójú kan ayé rẹ sáré wà fò nísìn o ayé rẹ fò o dẹ̀ ní jábọ́ mọ́ sọ pé mo sáré mo fò mo kọjá ẹgbẹ́
1: mi
0: ṣe àmì bí òróró lẹ̀ gbé omi lẹ̀
1: mo mọ̀.

fẹ́jẹgbà ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè ògo ọlọ́run ọtọ́rìtì yìí ń gbọ́ àdúrà ìṣeré.

0: Orúkọ mi ni Suraju Pẹ́lẹ́pẹ́lẹ́, ṣùgbọ́n wọ́n ti sọ mí di Emmanuel Agbára Ọlọ́run níbí báyìí. Wọ́n á baptize mi níbí báyìí.
1: O fẹ́ kí n baptize yẹ?
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ bu mi wá.
0: Wọ́n máa baptize, wọ́n máa.
1: Ká tiẹ̀ tó gbé ẹ lódò, ká kọ́kọ́ ṣe lé kíákíá. Yá fún mi ànúbà, a kan bẹ́ẹ̀ tá a máa baptize lé nínú abẹ́yẹ kíákíá. Ó yá kọjú síbí. Kí lorúkọ yín tẹ́lẹ̀?
0: Orúkọ mi ni Suraju Tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Tẹ́lẹ̀, orúkọ wo ló wù ẹ láti máa jẹ́?
0: Emmanuel tí wọ́n sọ mí ní ṣọ́ọ̀chì ibi tí mò ń lọ tẹ́lẹ̀ kí n tó wá síbí
1: mi. O ti jẹ́ Emmanuel báyìí, níwọ̀n bá ìgbà tó ti gbà láti di ti Kristi, tí o dẹ̀ ti parọ́ orúkọ ẹ láti Suraju sí Emmanuel, a baptize rẹ lónìí ní orúkọ ti bàbá.
0: Amen.
1: Àti ti ọmọ.
0: Amen.
1: Àti ti.
0: Ẹ̀mí mímọ́.
1: Láti òní lọ, wà á máa jẹ́ Emmanuel. Ọyá máa sọ ẹ̀rí ẹ̀.
0: Ẹ̀rí mi ò pọ̀. Ẹ̀rí mi ò pọ̀.
1: Eléyìí tó ṣe odidi ẹ̀rí lánàá.
0: Kí n tó máa wá síbí, mo máa mutí. Gidi tí ò ń sọ ti kékeré, ọtí ò ń pa mí. Ṣùgbọ́n tí mo bá ti rọ àwọn ọ̀rẹ́ mi báyìí, màá mówó, màá dáná ọtí ilẹ̀. Mo kọ́lé kọ́lé, mi ò rí kọ́. Mo ní mọ́tò, kò sí mọ́tò mọ́. Nígbà tó wá tó stage, mo wá ń gbọ́ ipe bàbá lórí rédíò. Mo ń gbọ́, mo ń gbọ́, ìjọ kan ni màá sá lọ rí bàbá ìsà, ìjọ kan. Ojú nǹkan bí oṣù mẹ́rin sígbà yìí lọ tí mo wá sórí òkè. Ìjọ yẹn lè bá kọ́kọ́ bá mi sọ̀rọ̀ tí mo ní mo máa ń ságun, mo máa ń ṣe gbá.
1: Ẹlẹ́mọ̀ọ́ sóògùn.
0: Mo ní mo máa ń sóògùn oògùn yóò jìjì sí, kò ṣiṣẹ́ fún mi, kò sí nǹkan kan. So mo sá ń tẹra, mo ń wá sí orí òkè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà ní ìsìn ọtí yẹn tí wọ́n bá mú lẹ́gbẹ̀ẹ́ mi gan.

0: Biga ki ma bi ni
1: e patewo fu Jesu ye
0: bi ki ma bi lo ti yan se ri gbogbo awon nkan ti ma wa tin fa lati bi nkan bi odun me dogun sogun odun seyin mo wa nfa bayi o wa se fa fun mi o wa mo wa bi igba to je pe ki ma lo ba tin so pe ma ro ma ro ki ma sise ma ro emi gan da mo n wa ara mi bayi inu mi n dadun laye oto lati gba ti mo tin wa sori oke o ni mo fi so pe ya kọlọrun eleda ko fi okan mi balẹ lati ri pe ori oke ati bi ti o ma n lo ni Eko ni Fagba kọlọrun wo fo okan mi balẹ lati ma lo ni gbogbo igba lati ma lo nitori mi o ni bomi ti mo fe lo ibi tọlọrun ti so pe ya ogo mi ti ma jade lo ti jade yi
2: praise God
1: se ti bere leyin pada bayi
0: mo ti bere
1: iro ni o ile te le pari lati odun yi
0: mokan mo ti e fi le tele ti ti eran ti e mo
1: lati bi odun
0: lati osu kẹrin tí mo ti wá bí yẹn bí gbà ni bí o lè ni mo ṣe ń rówó bí o lè
1: nawó ẹ sókè yeye o àná ti wà ó yá lọ dún lọ́wọ́
0: amen
1: ẹ wá ń rọ̀ sí owó yẹn síbi ilé yẹn
0: bẹẹni sa mo ma n tọrọ jẹ tẹlẹ o bẹẹ fi wo ní ìsìn yí kí n máa fún yàn báyìí kí n máa fún yàn kí n máa fún yàn ni mo ẹgbà lọ́tún ẹgbà lọ́sì ní ìsìn.
1: àwọn èèyàn ti gbẹnu sí lọ́dọ̀ tí náà ayayayaya ẹ mọ̀ pé àgbàna lọ́lọ́kọ́kọ́ mú kúrò láyé if you're a drunker you can't have savings wà tó mọ̀ sojú àánú tí ò yẹ kó ṣe wà á dẹ̀ máa lùsì àwọn èèyàn gidi níwòye ọ̀la
0: orúkọ jésù
1: irú ìbùkún tó ti rírí sami abamilẹ́kan ayọ̀ǹda ẹ̀ fún ẹ.
0: amen
1: baba congrats Mr. Emmanuel ẹ pé orúkọ jésù agbára tó ń ba èròngbà rere jẹ nínú ayé agbára tó ń ba èròngbà rere jẹ ó yá máa bàjẹ́ ẹ̀yin agbára ẹ wọlé ẹ bàjẹ́ ẹ wọlé àdúrà orúkọ jésù èmi mímọ agbára tó ń ba èròngbà rere jẹ nínú ayé ẹ máa wọlé all my good thoughts and my good plans must come to pass in the name of Jesus. Jésù olúwa wa ẹ gbàdúrà kejì olúwa bá mi sọ ẹ ogun ìdílé tó fẹ sọ mí dà láìmọ sí ogun àti egun ìdílé tó fẹ sọ mí di aláìmọ
2: sí
1: tó fẹ sọ mí di òpè ogun dàbí mo ṣe dà nínú ìran mi ẹ bá ń ṣe wọlé ariwo rẹ kó lọ. Bàbá ọmọ mi ayé agabalẹ̀ bá lọ́dàá yá ogun ìdílé tó bẹ́ sọ bí dá láì mọ̀ ṣe olúwa bá.